0: Abacha.
1: Pentecost Alive wà láyé Pentecost 2023.
2: Ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
3: Ayé mi yóò dán wò rẹ̀, ẹ̀mí mímọ́ fa agbára rẹ̀.
2: Ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò.
1: Lábẹ́ ìdarí Ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ Obi Ibadan JP.
2: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
1: Àti lórúkọ ọba Àlùfáà ni a ń pọ̀ gbé èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọ
2: bí yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
1: Pẹ̀lú àkòrí tí ó wí pé.
2: Ìrírí Pentecost
1: experience.
2: Iṣẹ́ àwọn apostolic oríkejì ẹsẹ̀ kínní wọ
1: ìkẹ́rin. Monday
2: 18th
1: mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò.
2: Sọ́jọ́ 23rd May 2026.
1: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
2: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
1: Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè.
2: Ìjọba ìbú Dr. O.O. Falana.
1: Sunday 21st May 2026.
2: Estate of pulpit in diocese of Akoko.
1: Olùgbàlejò àgbà ní Jésù Kristì
2: nípasẹ̀.
1: The Reverend Jacob Obi
4: Ṣebẹ́ Mousepaw Great College Group of Schools tó wà ní Ẹpẹ̀mí Road ìgbà àkọ́kọ́ táwọn ọ̀jọ̀gbọ́n pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí ọgbọ́n ti ń pọgbọ́n jẹ. Ìmọ̀ ń bá wọn rìn oríire wọlé dé Mousepaw Great College. Ó dàràbà nínú ẹ̀kọ́ ariwo gba gbogbo ìgboro kan. Ìmọ̀ ìjìnlẹ̀ tá a dá sílẹ̀ lọ́dún tó ti pẹ́. Ohun fọ̀n lójoojúmọ́ pẹ̀lú èsì ìdánwò tó yanrantí. Ilé ìwé fẹ̀fẹ̀ ó kàǹkà àwọn olùkọ́ yanrantí. Mr. Bolaji Adeniyi AKA Master the multiple award winning proprietor. Ilé ìwé ẹ̀gbọ́n orí ọ̀fẹ́ àtòtẹ ìjọba. Ẹ̀kúṣe ọ̀pọ̀lọ. Ilé ìwé tó ti bẹ̀rẹ̀ láti CREST títí dé primary school secondary school wọ́pẹ̀ láti GSS 1 àti 2 SS 3. Ilé ìwé tí wá kọjá kákọ́mọ ká rẹ́gísítà ọmọ fún WAEC àti NECO nílẹ̀ Egypt káwá kọ́mọ ń lọ ṣèdánwò nílẹ̀ Kenani. Rẹ́gísítà WAEC àti NECO ọmọ ẹ̀ lọ́dọ̀ wa kó sì mú ilé ẹ̀kan ṣoṣo ọmọ kan kọ̀m̀pútà kan àbẹ́ẹ̀ tí ìbọn ni pé pọ́pọ́lọ ọmọ bá kú pátápátá tí ò mọ̀wé kà kò tí ì dé ilé ìwé Oxford Great College ni àwọn aṣòkú dala yọ ọpọlọ olùkọ́ tó mọṣẹ́ ìníṣẹ́ ùbà ọ̀kà ìsímẹ́rin ẹ̀pìnmẹ̀ àkókò ògbẹ̀ àkókò ìkàrẹ́ arígidi àkùngbà ìbòròpá wọ́n lè jẹ́rìí sí dáadáa ṣé dé ilẹ̀ ń fẹ́ ni àbí bọ́dì àwọn mọ́tò tó máa kọ́mọ yín wà ń lẹ̀sẹ̀pẹ́ ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni registration NECO àti WAEC kò gbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ pè wá 0816 439 8283 Oxford Great College ọgbọ́n ń bẹ èèyàn wà.
5: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì àyẹ̀wò ojú ìtọ́jú ojú ìṣàbẹ̀ fún ojú. Èyí ni láti sọ fún gbogbo aráàlú ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ wípé ilé ìtọ́jú ojú àti Dádé Memorial Eye Care Foundation láti ìlú Ìlọrin ṣe àgbékalẹ̀ àyẹ̀wò ojú ọ̀fẹ́, ìtọ́jú ojú ọ̀fẹ́ àti iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún ojú ọlọ́jọ́ mẹ́ta. Eléyìí tí yóò máa wáyé ní inú ọgbà St. Andrew Cathedral Imola Owo nínú Boys Brigade House bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday ọjọ́ 21 oṣù karùn-ún 21st May 2026 títí di ọjọ́ Saturday ọjọ́ 23 oṣù karùn-ún yìí bákan náà 23rd May 2026 ọjọ́ mẹ́ta péré ni ètò náà yóò fi wáyé. Èyíkéyìí nínú àwọn ìṣòro yòówù tí ń bá ń dà ọ́ lámú, tí ń da ojú rẹ lámú, ojú tí kò lè kàwé tàbí tó ń rí kurukuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ máa bọ̀ láti wá jẹ àǹfààní ètò náà láti aago 7 òwúrọ̀ 7 AM di aago 4 ìrọ̀lẹ́ 4 PM lójoojúmọ́ fún àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Àwọ̀ ojú eye glasses ó wà lóríṣiríṣi fún títà. Venue St. Andrew Cathedral Imola Owo nínú Boys Brigade House. Owó káàdì nìkan ni olùkópa yóò san o, tí owó káàdì náà sì jẹ́ ₦3000 ₦3000. Ẹ pè wá sórí fóònù nọmbà yìí fún ìbéèrè 0912-824-6138. Ọlọ́run kò ní gba ìmọ́lẹ̀ gbogbo wa o.
6: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, ò sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kí ẹ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi nǹkan ló ń tà, lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín. Màmá sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn kò kọ́ sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
7: Ẹni tẹ́ mọ̀ bóyá mọ̀ ọmọdé kò sọ fàlàlà.
0: ọ̀rọ̀ nípa bípínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. Nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀. Fẹ́nìkẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá. Torí bóyá ẹyẹ abìkú ganga ni tàbí abìkú ganga ti ń dáni nídà gírígírígírígírí. A lè sọ Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o. Ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́ lọ ẹ̀. Tó sì wá jẹ́ ẹyẹ rere, ẹyẹ ìdùnnú, ẹyẹ àlàáfíà. Òun ni ẹja jùmọ̀ kọ́ wọ́ ti ká fún láyè kó wọlé. Bí ó dún Àbáyọ̀mí. Òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò. Tí wọ́n fi ìpó níwò ètì púpọ̀. Tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ògbìn iṣẹ́ púpọ̀nà àti ìdàgbàsókè ìgbèríko. Ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate. Ẹ̀wọ̀ ẹ̀ ló ti ń ron mímí olè ká gbogbo ẹ̀ tán. Ọmọ wa pàtàkì ni factual diligent and unbiased son of Èkìtì láti ward 10 ọgọ́tún. Ìyẹn Professor Láyínká Wópétò ló ní ká sọ fún yín pé no turning back. Báwo ni o? Lábẹ́ àṣẹ APC. Tẹ̀ ẹ́ síbẹ̀.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì kàní lára. Kàn sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi
2: adé orí gbogbo ilé.

0: etuku dede wo yi eyin eyan wa ni bi gbo ti e tin la nfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin la nfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti nyapon yarin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yarin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si n gbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba n be oko mi e si ba n so pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to abamo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awa n beta ana seta o na lo le jo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹ́ẹ̀ lẹ́lòmí wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: abba ajo oko ti ibo ni nipa 24/7 abba mixture kọrọjọ gbọngàn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóyin ìṣelóṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ lómi bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣe sí àgbẹ̀ ẹlòmíì ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419 àlàáfíà ara wo ní bí fíafíà.

0: ìtanilólobó pàtàkì rè é. Láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, the State Emergency Management Agency SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀, wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa, ká la ojú àgbàrá dáadáa, kómi ó ba lè máa lọ gerege, ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò, kó tó di pé àwọn òjò ńlá ńlá ń bẹ̀rẹ̀, kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ó pa òfin ìrìnà mọ́, ká yẹ sàṣà pajúdeere, ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímísàn Ayédàtiwá, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803-488-3275 tàbí 0703-187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: A tó tó arére gbogbo tọmọdé tàgbà
2: ìlú ìgbẹ́ àkọ́kọ́.
1: Àwọn akọ ìṣà family.
2: Lọ́mọ rán mi ní sẹ́sì gbogbo wa pátápátá.
1: Àtẹ̀yìn ò tí ì gbọ́ ni.
2: Bí àwọn ìgbìmọ̀ ta yàn.
1: Láti ṣiṣẹ́ ìlú.
2: Tá à ń pè ní ìdóòlà.
1: Tó jẹ́ pé ojúlówó iṣẹ́ wọn.
2: Ní kí wọ́n sanko ẹ̀bá ọ̀nà.
1: Kí wọ́n gbẹ́lẹ̀ òkú.
2: Kí wọ́n tún tún afárá.
1: Ìgbàlódé.
2: Tá à ń pè ní bíríìjì ṣe.
1: Kò máa ju bẹ́ẹ̀ lọ.
2: Ìdí ẹjẹ́ mọ̀ pé àwọn ìdóòlà yìí tún ti mú iṣẹ́ ilẹ̀ títà mọ́ iṣẹ́ tiwọn.
1: Ní èyí tí wọn kò lẹ́tọ̀ sí.
2: Ní kíákíá
1: ìlú ti pàṣẹ
2: pé kí àwọn tó wà nídìí ọ̀rọ̀ náà kó lọ rọ́kúnlé
1: fún gbà díẹ̀ náà.
2: Àwọn tọ́rọ̀ náà kàn ni àwọn wọ̀nyí:
1: Ọ̀gbẹ́ni Tìjání James,
2: Comrade Adéwálé Fowówé,
1: Tajudeen Bello Ajílẹ̀yẹ,
2: Apostu
1: Ọlámídé Babásanya,
2: Ọ̀gbẹ́ni Akeem
1: Akintóye ti
2: Uche.
1: Gbogbo àwọn tá a dárúkọ yìí
2: ni àṣẹ ti gùn
1: pé ẹ ò gbọdọ̀ bá wọn dòwò pọ̀ mọ́.
2: Èèyàn tó bá ṣe bẹ́ẹ̀
1: onítọ̀hún fowó ara rẹ̀ wo gẹ̀lẹ̀dẹ̀ ni.
2: Àwọn ìgbìmọ̀ mìíràn
1: ní àwọn ìlú tún ti yàn.
2: Ní èyí tí
1: Ọ̀gbẹ́ni Ganiu
2: Ọlọ́ládé
1: ti alága,
2: tí Ọ̀gbẹ́ni Olúyaire
1: Julius
2: ti akọ̀wé,
1: pẹ̀lú Balógun Afọlábí.
2: Ẹ wá gbọ́ o,
1: gbogbo ẹni tó bá ti ra ilẹ̀
2: kí wọ́n mú rìsíìtì
1: tí wọ́n fi ra ilẹ̀ náà wá
2: sáàrin ìlú
1: kí wọ́n sì wá gba ojúlówó.
2: Ẹni tó bá tàpá

0: kò yí sọ fún gbogbo ẹ̀yin olórin
1: ẹ̀ nílò irinṣẹ́ tó dáa
0: àti gbogbo ilé
1: ìjọsìn
0: ẹ̀ nílò irinṣẹ́ fàjọ̀dún ìsọjí tàbí wá sí ìta gbangba
1: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
0: irinṣẹ́ ọ̀hún ti wà lẹ́bìíbà
1: fún àlàyé
0: nọ́mbà yìí ní kẹ́ ẹ máa pè sí
1: 0813

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì kàní lára. Kà sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-003434
2: Adeori gbogbo ile
3: Akíkanjú akọni ìgbàgbọ́ ni The Most Right Reverend Apostle Doctor Sunday Michael bí ilé ẹ̀rí wà lè àṣà
4: ìbà ère lọ.
3: Ẹni ọdún méjìdínláàádọ́rùn-ún 88 years ni bàbá Bẹ́ẹ̀lì ẹ̀ tó tẹ́rí gbà sọ. Right Reverend Apostle Bẹ́ẹ̀lì ẹ̀ ni alákòóso àgbà ìjọ Divine Sinai Zion Church nígbà ayé wọn. Bí ètò ìsìnkú bàbá ṣe lọ rèé o. Friday 22nd May ìyókù ara bàbá ó kúrò ní Globajé Harriet Mutuary lọ sí ilé wọn ní Zion Copan Ọlọ́tọ̀rọ̀ ìlú titun Òṣòro níbi tí Christian Wake Up ó ti wáyé ní aago 5 ìrọ̀lẹ́. Saturday 23rd May ní ìsìn ìdágbére òkú ní Sinai Zion Primary School Field Ìgò Àdúwọ̀ ìlú titun Òṣòro at 10 a.m. Títẹ́lẹ́yìn yìí ńlá feru-feru. Ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sì ni yóò tẹ̀lé. Ní Comprehensive High School Field ìlú titun. Níbi tí ṣàkútù ọ̀wọ́ ti kẹrùkù lálá. Láàrẹ Obami SM Bẹ́ẹ̀lì ẹ̀. Ọba Rebuja Gua. Ọmọ ọlọ́jà Ọ̀yọ̀nẹ. Ọ̀yọ̀nẹ Hẹ́ran. Ọmọ ẹkùn Lómù. Ọmọ ẹkùn Yejì Olóko. Ìjẹ́ àwọn ọmọ bàbá Bẹ́ẹ̀lì ẹ̀ ló ń kéde lórúkọ gbogbo ẹbí pé. Rest on. Right Reverend Apostle Dr. Bẹ́ẹ̀lì ẹ̀. Ìwé mi to part no more.

Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáraji míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbẹ́pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó bọ̀ sípò.

ọmọ ẹgbẹ́ APC Ondo Central Senatorial District fún jíjáde tẹ jáde láti dìbò fún òun lásìkò ìbò abẹ́lé tó kọjá yìí. Ó ní òun mọ̀ pé ẹnífẹ́ òun gidigidi. Bó ti jẹ́ pé àwọn èèyàn kan wá síbi ibùdó ìdìbò pẹ̀lú àwọn nǹkan ìjà olóró láti wá da nǹkan rú ń bẹ̀. Èyí tó dẹ̀ lòdì sí òfin ẹgbẹ́ àti òfin Nàìjíríà. Ọ̀rọ̀ yìí jẹ́ ohun tó yí àyàn lẹ́nu púpọ̀ tí kò sì mú iye àti ẹ̀yẹ bá ètò democracy rárá. A rò wí pé ó yẹ ká ti develop kọjá irú àwọn nǹkan wọ̀nyí. Anyway, kò bàná ni ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yẹn ní rere ìlú fún support ẹ fún òun. Wọ́n ní ká wá sọ fún yín o pé kí kálukú lọ fọkàn balẹ̀ ká má sì fetí sí àwọn ìròyìn èké tó bá ń jáde nípa àbájáde èsì ìdìbò náà. Àwọn àgbà tí ò fẹ́ kí nǹkan ó bàjẹ́ ti ń dá sí i torí president wa gan kò ní fẹ́ kí òtítọ́ forí ṣánpọ́n débi tí nǹkan ó ti bàjẹ́. Barrister Dr. Moyowado Kubana ló ń kí yín o pé bó ti wù kó pẹ́ tó.

0: a sì tún làwọn kọ lọrọ sí
1: tí wọn ò yà sí
0: tó fi dórí aago forestry
1: tí ìjọba ní pé kí wọn máa ṣe
0: ẹsùn mọ wípé ètò ìyá àwọn àgbẹ ló máa benefit
1: ó gbẹ ìyá àbá àti ìgbèríko kọọkan
0: tí ò tí ì ṣe ìgbésẹ kankan nínú àwọn àlàálẹ ìjọba wọnyí
1: láìpẹ
0: àwọn taskforce yóò mọ yaba kọọkan kiri
1: àbá tí ò bá tí ì ṣe
0: ìjìyà pàtàkì wà fún o
1: bákan náà
0: gbogbo igbó dúdú ni àwọn àgbẹ ti kọ tán lókè gan
1: ìjọba sì fara mọ
0: ṣùgbọn gbogbo ibi títí kì í wà àti màláì náà àgbẹ ti ń bá

0: Plantation.
1: E mo peke tete keru ni o.
0: Kede pataki yu waye.
1: La cho wwe jina.
0: Le ye ake ola.
1: Commissioner for Agri and Forestry.
2: You was out there.
3: Eku dede wo yo eyin temi emi aya fe mi alagbolo nkin ti office wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
4: Kano Bale ti ilu Adua Ekiti ni on the 27 titi di on the 30 ni Sadiat Hotel ni Old Ilawe Road ni ilu Adua Ekiti ninu osu me
3: tabori wo birin to ti wa ni ile oko lojo to ti pe ti oro mo pe ranjise ma bo lodo fe mi alagbo tabi wo to ti nikan ri to si nwa si ni tabi wo birin ti nkan osu re ndin ni tabi on le ni tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo fe mi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara tabi wo ti nkan rin kakiri agu ara re ma bo lodo fe mi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo asiri ti won fi wa nile fe mi alagbo disin ma bo ke afifun ni
4: tabi wo ti on to welewele lorire bi e meta si merin ma bo nile ise wa
3: number wa re 070 6532 6843 lekan si 070 6532 6843 aiso ni fi ara wa se ibugbe o ami
5: ni awon ebi edibo
6: kikede ayeye
5: asekagba oku mama wa
6: chief mrs jenet
5: oto are mo edibo
6: en josu ni oluwa
5: nigba ti won pe en odun 87
6: 97 years loke ye pe
5: ayeye ti yo waye
6: ni ojo kokan dilogbon
5: o ti ta wa ninu re
6: ojo keji dilogbon
5: osu yi
6: ni christian week ni bi ti orin olokojo kan
5: yo ti ma waye
6: atago mewa aro
5: dale
6: ojo keji
5: ojo kokan dilogbon
6: ni ayeye si asekagba
5: fun iya wa
6: ti yo waye ni saint thomas
5: anglican church
6: eruju akoko
5: lago mokan laaro kirege
6: leye yi
5: wa jowe mu
6: eno omo si lo bi mu
5: yo ma waye ni ori papa
6: saint thomas anglican church
5: ibi te mi kilo bi nse yi
6: lo ti ma
5: da yin ni araya
6: eda jacob
5: oladapo
6: edibo
5: pelu awon omo
6: ati omo omo
5: lo pariwo pe
6: igba keji ya loja gbogbo akoko ba ti lo o
7: Win some bridles and blings in a kema berebo. Won ti kun kan tatawolu. Boni gbe yawo atalayeye ton fe special attire. Eyin ton fe simple and captivating dresses.
8: Let's go to Win some bridles at Win some Plaza.
7: Number 70 B.
8: Obadeshida Road, Akure Ondo State.
7: Ti le se yi lo win lati Nigeria titi doge okun ni won se npe won ni Win some.
8: Our services include
7: bridles,
8: ready to wear,
7: stone board,
8: and also the
7: laser cut
8: and fiber laser services.
7: Ni pita won competent, efficient and professionally oriented staff who team fit sophisticated industrial machine dabira
8: aye ti koja ngbe glasses oju lati bo wu sabere
7: irinse bale latoke okun si pe gija
8: oto lo nge ton ko ton ra ton won ton lo ton to ton na ton design ton engrave ton e
7: wo
8: e ma je nsoro ju
7: bo se lace bo shankara bo se stuff atawon latest fashion le nfe
8: just come for any style any stuff any manner any mode
7: that will give you a distinctive appearance
8: telephone 080 609 104 18
7: Win some bridles and blings. Let's go.
9: Yeah. Do.
10: Kayode.
9: Lẹ́yìn oṣù mẹ́fà báyìí tí wọ́n ti gbé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fáfitì ti Uyo tí wọ́n ti yí gbé bàbá akẹ́kọ̀ọ́ ọ̀hún Aniefe Okasian ni ló mọ̀ ti kétò síta báyìí léyìí tó sọ wípé títí di àkókò yìí ọmọ ọ̀hún ni kò tí ì di rírí o tó sì fi ẹ̀sùn kan àwọn ẹ̀ṣọ́ aláàbò ní mọ́ṣẹ́ kùnà láti gba ọmọ náà wálé bó tilẹ̀ jẹ́ wípé òun tún san owó pẹ̀lú onírúurú àwọn ìròyìn àti ẹ̀sùn tó mú lọ sọ́dọ̀ àwọn ẹni ọ̀rọ̀ kan utibe tó wà ní abala ọlọ́dún kẹta ní ẹ̀ka tí ń kọ́ nípa eré orí ìtàgé ni wọ́n sọ pé wọ́n jí gbé ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún tí ó kọjá o lẹ́yìn ìgbà tí ó gba ìpè kan láti ọwọ́ ẹnìkan tí wọn ò mọ̀ lẹ́yìn tí wọ́n sì fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ sí ojú òpó gẹ́gẹ́ bó ṣe sọ wọn ni ó fi lé sílẹ̀ láti lọ bá ẹni tọ̀hún o ní oríkò tí wọn ò mọ̀ ní uyú ọ̀hún bàbá rẹ̀ python asiam ni ló wá sọ fún olóyìn lánàá ọjọ́ ìṣẹ́gun pé àwọn mọ̀lẹ́bí ọ̀hún inú wọn ò gbọ́ paná ò gbọ́ po láti ìgbà tí wọ́n ti yí akẹ́kọ̀ọ́ ń gbé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tó sì mú kí inú fu àyàfo dé bá wọn lójoojúmọ́ lórí ààbò lórí ọmọ ọ̀hún àbí tí pé ibo gan lọmọ náà wà gẹ́gẹ́ bó ṣe sọ ní àwọn afurasí ajínigbé ọ̀hún ṣáájú iná bèrè 30 million naira nígbẹ̀ngbẹ́yìn ni wọ́n dín owó ọ̀hún kù sí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún tí wọ́n sì san ní ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún tí ó kọjá ọ̀hún títí di àsìkò yìí wọ́n gba owó ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n yọ̀ǹda ọmọ ẹ lọ́ka ikú nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
0: Káyọ̀dé.
9: Bí ọdún.
0: Ojìmí kan nínú ẹgbẹ́ òṣèlú PDP yẹ Umar Sanni ló mọ̀ ti sọ báyìí ò pé ṣé ẹ rí ààrẹ orílẹ̀-èdè yìí gbà kan rí nìyẹn Goodluck Jonathan ń ló ti lọ gba fọ́ọ̀mù ò wípé òun fẹ́ díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bó ṣe jẹ́ pé ètò ìdìbò gbogbogbò ń bọ̀ lọ́nà lè tó mọ wáyé ní ọdún 2027 wọ́n sì tún jẹ́ kó di mímọ̀ wípé ṣé ẹ rí ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè ọ̀hún ló jẹ́ pé ó ti sọ pé òun máa díje sí ipò ààrẹ tó sì ti lọ gba fọ́ọ̀mù wípé òun fẹ́ díje sí ipò ààrẹ ọ̀hún o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ní wọ́n sì ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọ́n ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo wọ́n sì ti wá fẹnu kò báyìí pé Goodluck Jonathan gan ni kí ó jẹ́ ẹni tí ó jẹ́ olùdíje wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí igun èyí tí ń ṣe àtìlẹyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé tí wọ́n fọwọ́ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní kò tiẹ̀ nílò pé bóyá wọ́n ń ṣe wàhálà rárá lórí Goodluck Jonathan nítorí pé ó ti ṣe igbákejì gómìnà ó sì tipasẹ̀ ibẹ̀ ó di gómìnà ó tún ṣe igbákejì ààrẹ ó tún tipasẹ̀ ibẹ̀ ó tún di odindi ààrẹ orílẹ̀-èdè wọ́n ní kí náà ṣe fẹ́ wá máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò fún ó ti ní ìrírí ó ti ṣe rí ó ti mọ gbogbo ikú tó pa ìjọba nítorí ìdí èyí kò sí pé bóyá wọ́n ṣe ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò rárá ojú ẹsẹ̀ ni wọ́n sọ pé ó kúnjú òṣùwọ̀n láti pé kó díje sí ipò ààrẹ o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn leadership àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
9: Bí ọdún.
0: Káyọ̀dé.
9: A ní fún ìgbà ìkejì láàrin ọ̀sẹ̀ kan péré àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun léyìí tí wọ́n ń dojú orúkọ ìjínigbé iná tún ti ṣẹ̀mí afurasí ìbálẹ̀ àwọn ajínigbé kan ní kúkúrú lásìkò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ akọni lórí ìfimúfilẹ̀ léyìí tó wáyé ní oko ọba orílẹ̀ ìlúgun létí pópónà Abẹ́òkúta sí ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ iṣẹ́ àkànṣe tán ṣe ọ̀hún ni ló ṣe àwárí bí wọ́n ṣe rí ìbọn AK-47 ìbọn gbọ̀rọ̀ léyìí tí wọ́n sì bá ọ̀tá tí kò dín ní ogún nínú rẹ̀ tó jẹ́ 5.6mm gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mílíọ̀nù méjì náírà tó jẹ́ afurasí owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ méjì ni wọ́n tún rí náà o gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun DSP Olúṣeyí Babaṣeyí nílò kan ọ̀rọ̀ ń kẹ́kẹ́ nínú àtẹ̀jáde tó tari sá lánàá ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bó ṣe sọ ó ní iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ọ̀hún ló tẹ̀lé bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ rí àwọn tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún tí wọ́n rí wọn gba o léyìí tí wọ́n sọ pé ọjọ́ 14 oṣù karùn-ún ọdún tí a wà yìí ni wọ́n jí ẹni ọ̀hún gbé ní ilé iṣẹ́ ti ta epo pẹntiró Nufas léyìí tó wà ní pópónà Abẹ́òkúta sí Ìbàdàn ọ̀hún ní agbègbè Ọdẹ́dá ní ìpínlẹ̀ náà Babaṣeyí wá ṣe àlàyé pé ẹni tí wọ́n jí gbé ọ̀hún ni ó mọ̀ ti gba ìyọ̀ǹda wálé láì ṣe wípé ó farapa rárá o ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún tí a wà nìkan aago 8 ààbọ̀ lálẹ́ lẹ́yìn ìgbà tí àwọn tó jí gbé ọ̀hún tí wọ́n yọ̀ǹda rẹ̀ ó wá ṣe àlàyé pé àjọ ọlọ́pàá léyìí tó wà ní ẹkùn tí ń dojú orúkọ ìjínigbé náà ni wọ́n tẹ̀sẹ̀ mọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ fimúfilẹ̀ lórí àti tọpasẹ̀ àwọn tó kù nínú àwọn kọlọ̀rọ̀ sí tí ń lagi sàré ìdáná náà láti lè fi kéle òfin gbé wọn àtijáde ọ̀hún wá sọ wípé ní ọjọ́ 19 oṣù karùn-ún ọdún tí a wà nìkan aago 6 ìdájí ni àwọn àjọ ọlọ́pàá ọ̀hún gbé ìgbésẹ̀ lórí ìròyìn tó gíríkì tí wọ́n sì yàwọ orí kò níbi tí àwọn kọlọ̀rọ̀ sí ọ̀hún tí wọ́n forí mù sí ni oko ọba tó jẹ́ ti orílẹ̀ ìlúgun ní pópónà Ìbàdàn sí Abẹ́òkúta wọ́n ní bọ́n ṣe ń fojú kan àwọn ọlọ́pàá ni àwọn ajínigbé ọ̀hún ṣínà ìbọn bolẹ̀ léyìí tó ṣe okùnfà kí àwọn ọlọ́pàá náà sọ wípé wọn ò gbọ́ ọwọ́ tiwọn fálágbà fọ o ẹ wo ibi wọn ti dojú ìbọn kọra ẹni tó jẹ́ baálé àwọn ajínigbé ọ̀hún ni ikú ṣe bẹ́ẹ̀ tó fa okùn ẹ̀mí rẹ̀ já ẹ lọ́ọ́ kàyókù nínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: bá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ Nigeria. Emma P
2: Ìṣirípò padà ẹ̀kọ́ gbé olóyè Sunday Anthony Fayẹhùn gẹ́gẹ́ bí olú agbèjà tuntun ẹ̀fà kìdé jidá láti mọ ni oyè agbèjà ọtọ́ sí ẹni àbárẹ́ olóyè Sunday Anthony Fayẹhùn lè fara mọ̀ fọ́re gẹ́gẹ́ bí olú agbèjà oyè erékè dáko ìrànlẹ̀ sùlù agbèjà gẹ́gẹ́ ìyàrí kèrékété bí àrọ́wá nínú ọjọ́ nígbẹ́lòhùn àjọfọ̀ ètò ìlọsíwájú ìlú agbèjà ọpẹ́ pàtàkì náà kábíyèsí èjì tilẹ̀ àkúrẹ́ tuntun ọmọ òṣèré òwú òṣèlúkà òdi o ẹ̀jẹ̀ kèrékété bí àrọ́wá nílẹ̀ àdékèlé ni ó di arẹ́fọ̀fẹ́mi àbọ̀bá.
3: 1 2 3 4 5 pariwo ẹ Dr. Wenga la fẹ smell smell si le ran lọrọ Dr. Wenga idan ko si rin di gbe body nile ma ṣapolo.
4: Kai agara wo pa lo kapa e ko giri Dr. Wenga pelu Jason lo kapa kara o le ko ye kara o ma fa jọ bi ojo aro seyin be Dr. Wenga lura ekun oko oke ara le aduro gbọn e lo Dr. Wenga pelu Jason ka ju e o tun ma nsise agbara fun mo okunrin kara o le koko o da fun mo birin ko se abiamu e ni rorun pelu ase ati ohun ti ajo Nafdac ile ise Jesse Pharmaceutical Company Limited lo nse on fi alagbata ka akiri Nigeria e pe 0806

0: winger pẹ̀lú Jason Idongogon.
1: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, ó sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sí di kí ẹ láyé ń lọ. Ogun mátá lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára Kásán Yókù létà sí di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára Kásán Yókù létà sí di kí ẹ láyé ń lọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sí di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowó sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
2: Káyọ̀dé.
3: Bí ọdún.
2: Ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò èyí tó wáyé ní ọdún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour ni ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ló mọ̀ ti sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń sọ pé ó ṣeé ṣe ò kí ààrẹ orílẹ̀-èdè yìí gbà kan rí Goodluck Jonathan kó darapọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí. Wọ́n ní ṣé tí Goodluck Jonathan tó bá wá darapọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ díje sí ipò ààrẹ náà ṣé kò ní ṣe apá kẹjọ mọ́ fún Peter Obi báyìí. Ṣùgbọ́n gbà tó mọ sọ̀rọ̀ Peter Obi jẹ́ kó di mímọ̀ ó ní ẹ wo ẹnikẹ́ni tí ì bá wá ó níyẹn ò mọ̀ kan òun ó ní torí pé nǹkan tóun wá láti pé kóun ó ṣe kò ju pé kóun ó lè sọ orílẹ̀-èdè Nàìjíríà bí ẹni sọgbá àti pé kò sí ẹnikẹ́ni tí wọ́n bá sọ pé kóun ó díje pẹ̀lú rẹ̀ tẹ́lù ó lè bá òun. Wọ́n tún wá bí léèrè pé ìgbà tó jẹ́ pé apá ẹkùn kan ni àwọn méjèèjì sì ti wá tó sì jẹ́ pé Goodluck Jonathan ti ṣe kinní ọ̀rí táwọn èèyàn tí wọ́n sì ń gba tiẹ̀ ó ní ìyẹn ò ṣe nǹkan kan o ó ní torí pé kò sí bí ó ṣe lè wù kó rí ẹni tó jẹ́ pé ó wà láyé ó mọ nǹkan gan tó jẹ́ pé ó tó àti èyí tó yẹ ó ní torí ìdí èyí kò sí pé bóyá òun bẹ̀rù wípé Goodluck Jonathan ó mọ wá padà láti díje sí ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí o. Nígbà táwọn máa sọ̀rọ̀ ń tiwọn ẹgbẹ́ òṣèlú ADC mọ̀ sọ̀rọ̀ wọn ní nǹkan wá bẹ̀rẹ̀ sí ní sẹnure báyìí wọn ní torí pé pẹ̀lú bí Goodluck Jonathan bó ṣe fẹ́ darapọ̀ mọ́ àwọn tó máa díje ó ṣeéṣe kó jẹ́ pé yóò mi orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì nítorí àwọn mọ̀ pé Goodluck Jonathan tẹ́ rí ni ó ti ní òye dáadáa àwọn ènìyàn sì mọ̀ pé ó lè ṣe é nítorí náà gbogbo ọ̀rọ̀ òṣèlú èyí tó jẹ́ pé kálukú tí wọ́n ti ń gbèrò tẹ́lẹ̀ ó ṣeéṣe kí wọ́n ṣe àtúnṣe sí o kí kálukú tún padà sínú ilé kí wọ́n lọ tún èrò wọn pa lórí ọ̀nà tí kálukú wọn yóò gbà nínú ẹgbẹ́ òṣèlú kó wá láti pé kí wọ́n lè rí dájú pé nǹkan yóò ṣẹnure fún wọn nínú ẹgbẹ́ òṣèlú kó àwọn ṣùgbọ́n pẹ̀lú bí Goodluck Jonathan tó ṣe ń bọ̀ yìí báyìí gìnìgìnì yóò bá gbogbo àwọn èèyàn ni. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
3: Bí ọdún.
2: Káyọ̀dé.
3: Àwọn ọmọ ogun orílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí wọ́n ń dojú orúkọ àwọn agbésùnmọ̀mí àti aṣerùbàlú pẹ̀lú iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ológun ti ilẹ̀ Amẹ́ríkà lẹ́kùn ti ilẹ̀ Áfíríkà níbí iná ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu àwọn aṣerùbàlú ISIS léyìí tí wọ́n jẹ́ 85 ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí. Àwọn ológun ọ̀hún iná kan ròyìn kẹ́kẹ́ nínú ibi ọ̀rọ̀ gbédé àti bí wọ́n ṣe fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ lórí ogun tó ń gbé ti àwọn agbésùnmọ̀mí náà léyìí tí wọ́n sọ wípé àwọn tí ń bẹ ní ojú ọ̀run iná ṣe bẹ́ẹ̀ tán ṣe ìrànlọ́wọ́ fáwọn tí ń bẹ ní ilẹ̀ ńlẹ̀ o níbi ọjọ́ mélòó kan sẹ́yìn níbi tí wọ́n ti ń gbógun ti àwọn agbésùnmọ̀mí náà léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tú gbogbo ilé àwọn aṣerùbàlú ọ̀hún tí wọ́n tú ká ní ẹkùn náà pẹ̀lú gbogbo ìgbìyànjú àti wa egbò dẹ́kun fún wọn gẹ́gẹ́ bí àwọn ológun ọ̀hún ṣe sọ. Wọ́n ní iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n fi ṣe àfojúsùn ibi tí àwọn aṣerùbàlú ọ̀hún tí wọ́n ń gbé oríkò ibi tí wọ́n ti ń ṣe dúró ìyẹ̀wò àti gbogbo ibi tí wọ́n kó nǹkan ìjà ogun wọn sí pẹ̀lú gbogbo àwọn tó ń lò lá fún ìmúṣagbára pàápàá jùlọ nípa ọrọ̀ ajé wọn àti gbogbo bí wọ́n ṣe ń rí ọ̀nà láti kó owó jọ nítorí iṣẹ́ àwọn aṣerùbàlú ọ̀hún káàkiri ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni ọ̀rọ̀ wọn ti gbilẹ̀ gan o nígbàtí àjọ ológun tó wá sọ wípé iṣẹ́ tí wọ́n ṣe náà ló ṣokùnfà bí wọ́n ṣe gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lára àwọn àgbààgbà tí ń darí àjọ Islamic State West African Province ISWAP débi wípé Abubila Minuki eni won se be ti won gbe mi re leni ti won duwe gege pe o je ikan lara won ti ese re rinle ni gbogbo agbalaye lo didari ajo ISIS nigba ti awon ologun ohun gege bi iroyin lati odo en to moju le ja oro nipa eto abo ni Saga Sulama kama bo se kan keke wi pe Alminuki ni lo je pe o ko ipa to le gidi koko bi oju eja o nipa sise rubalu ati fifi owo se atleyin fun awon aserubalu gbigba won sise kiko won ni ete ati sise akolu pelu pipile akolu le ton se topa se re mo ajo SIS won wa ni afojusun ati da orilede Nigeria ru pelu awon ekun miran e lo kayuku iwe iroyin Daily Post iwe iroyin Punch atan iwe iroyin mi tun jade loni le ke nawo si
4: O ti se ni isaju
5: o nse lawalawo
4: lo tun se ju be lo ninu ajodun ilero oluwa lori awon eda
5: ti ijo Nazareth Church of Apostles of Nigeria and Overseas
4: legbe community national headquarters laje local government nipele Ondo
5: eleketa iru re leleyi temi mo yo fi two day jide
4: Monday 25
5: si Sunday 31st May yin ni o
4: 4:50 a.m. ni ti idaji
5: 11:30 a.m. ni ti osan yo ma bere
4: ago mefa ni ti irole ojojumo
5: nigba ti Sunday 31st May yo bere lago mesan wuro
4: ni Nazareth Church of Apostles of Nigeria and Overseas
5: legbe community national headquarters Asilaja local government ipile Ondo
4: the most right reverend SO
5: Shola Lepe
4: to je oludasile atawon woli mi
5: Lolorun yo ma gbo won se iyanu lodun yi
4: Apostle Lepe Damilola ni akowe ijo
5: Captain Mother Joy Oluwa Lore mi ayenuro
4: ti gbugbu wa mo si iyalaje ni iya ijo
5: mo si na Apostle Logo Nicodemus ni baba ijo
4: Pastor Gbenga Oja Ikomo
5: Apostle Olawole Lepe
4: Apostle Soji Ajisebutu
5: ati Sino Kerubu otito temeta awon ni igbimo ijo
4: the most right reverend Dr. SO Shola Lepe
5: ti gbugbu wa mo si oba ilere Oluwa ni oludasile ati olugbalejo agba
4: mo si na Apostle Johnson Lepe
5: John Lip Nigeria Limited to the church chairman ni olu kede
6: hey ise oluwa ba nsa grabi ara onku grabi ojo
7: tori ne tete ma bo
6: the right hand of God miracle ministry

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo àdìkú tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa bọ̀ níbi ètò I disagree mi ò fara mọ́. Èyí tó máa ń wáyé ní ọjọ́jọ́ Tuesday. Ní jẹ̀gẹ̀lẹ̀ last bus stop Ado Road. The right hand of God miracle ministry. Prophet Dr. Alfred Chitu Awise Jesu fún ara ẹ̀. Pẹ̀lú àwọn àfàdúrà jagun tó ti momi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Tuesday yìí tún ni o. God bless you as you come.
1: Káyọ̀dé.
2: Bí ọdún.
1: Pẹ̀lú bó ṣe jẹ́ pé nínú ẹgbẹ́ òṣèlú ADC, àwọn mẹ́ta báyìí ni wọ́n ń wò gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fẹ́ díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹni àkọ́kọ́ ni Rotimi Amaechi, ẹni ìkejì òun ni Muhammed Ayatuddin, ẹni ìkẹta òun ni igbákejì ààrẹ orílẹ̀-èdè nígbà kiri Atiku Abubakar. Léyìí tí gbogbo wọn tí wọ́n gbáradì báyìí láti pé kí wọ́n lè fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, kí wọ́n sì gbọ̀n yàn yẹ́bẹ́yẹ́bẹ́ láti lè mọ ẹni gan tí yóò kújú òṣùwọ̀n bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tó máa sọ̀rọ̀, Amaechi mà jẹ́ kó di mímọ́. Ó ní ẹ wò ó, ó ní mo darapọ̀ mọ́ àwọn tó fẹ́ díje sí ipò ààrẹ ni o. Ó ní torí pé kì í ṣe pé bóyá òun fẹ́ díje sí ipò igbákejì ààrẹ, ń lò ó ṣe lọ gba fọ́ọ̀mù pé òun fẹ́ ṣe ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní tó bá jẹ́ ti Atiku Abubakar ni, ó ní kò sí nǹkan tó fi gbajúgbajà ju òun, nítorí òun ti ṣe gómìnà rí, òun ti ṣe mínísítà rí, òun sì ti wà ní oríṣiríṣi ipò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kí ló tún kù tí wọ́n fẹ́ tóun ò ní gẹ́gẹ́ bí àmúyẹ. Ó ní torí náà kí wọ́n má ṣe rò pé bóyá òun máa dúró do ẹnikẹ́ni o, tóun yóò sọ pé òun ti sọ wọ́lẹ̀ pé kírú ẹni bẹ́ẹ̀ kó máa lọ pé òun ò ṣe mọ́ o. Nígbà tó máa sọ̀rọ̀, òjìmì kan tó sì tún jẹ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ sí Atiku Abubakar yẹn, Délé Muhammadu, òun náà mọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Amaechi tó sọ. Ó ní sóòrí ìwọ Rotimi Amaechi, ó ní sóòrí Atiku Abubakar tó ń sọ̀rọ̀ ńpa rẹ̀ ni olómọ̀ jù ọ́ lọ ní gbogbo ọ̀nà gan gidi. Ó ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ nínú ṣe ni kò sọ ẹnu ṣe o, nítorí àwọn ọ̀rọ̀ tó ń sọ sí Atiku Abubakar ni ó ti ń kọjá bẹ́ẹ̀. Ó ní torí kò sí gbogbo ọ̀nà tí wọ́n fi lè ṣe ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú ADC tó fi jẹ́ pé Atiku Abubakar kò ní jáwé olúborí mọ́ lọ́wọ́. Nítorí ìdí èyí, ńṣe ni kí wọ́n lọ sọ fún òun pé ńṣe ni kó lọ ṣe sùúrù dáadáa kó sì lọ fi ọkàn ara rẹ̀ balẹ̀ o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Vanguard, ìwé ìròyìn The Nation àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Káyọ̀dé. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ló ti fi kélé òfin gbé àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ikọ̀ ajínigbé àti ìgárá ọlọ́ṣà léyìí tí wọ́n sọ wípé wọ́n fi ẹ̀sùn kàn wọ́n lórí bí wọ́n ṣe jí àgbàlagbà kan gbé ní ìpínlẹ̀ Kaduna. Àwọn afurasí ọ̀nà porúkọ ní Yusuf Rabo àti Musa Adamu léyìí tí wọ́n rá mú lásìkò ìgbà tí wọ́n ṣe ìwádìí lórí bí wọ́n ṣe jí Alhaji Rabo jẹ lani bí wọ́n ṣe jí gbélé tí wọ́n sọ wípé wọ́n jí gbé láti gba owó lọ́wọ́ rẹ̀, tí wọ́n sì nígbàgbọ́ wípé ẹni tó súnmọ́ pẹ́pẹ́ gíbi iṣan ọrùn ló ṣe ńlọ́ta fáwọn ajínigbé ọ̀hún. Àtẹ̀jáde láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ló sọ pé ìwádìí ti fi hàn gbangba pé Yusuf Rabo ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó lẹ̀dí àpòpọ̀ mọ́ Musa Adamu àti Ali Haruna léyìí tí ó sì jẹ́ ọmọ ọmọ bàbá ọ̀hún lọ́wọ́lọ́wọ́ tó yẹ ó ti na pápá bora láti ṣe iṣẹ́ láabi náà láti jí bàbá ọ̀hún gbélé tó sọ pé bàbá àgbàlagbà náà ni òbítíbitì ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀, tó sì ní àwọn ẹni òfin gbangba wípé ẹni tí wọ́n jí gbé náà ni ó jẹ́ pé àìmọye ìgbà ni wọ́n ti gbé o, tí wọ́n sì gbé lọ sí inú egungun níbi tí wọ́n gbé pamọ́ sí. Lẹ́yìn ìgbà tí wọ́n bá dúnàádúrà owó, wọ́n gbà á lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé Yusuf Rabo ọ̀hún ló ń ṣe agbátẹrù gbogbo rẹ̀. Gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá ṣe wá sọ, wọ́n ní ìgbà àkọ́kọ́ ni wọ́n san 2,000,000 naira o, nígbà mìíràn tí wọ́n tún padà gbé iná tún san 4,000,000 naira. Ẹ lọ kà yókù nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
2: Bí ọdún.
1: Àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé ọ̀gbẹ́ni Peter Obi ni yóò jẹ́ olùdíje kan dondo sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC o. Torí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí wọ́n ṣe filéde láti ọwọ́ ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ wọn Yenke Namogan, ó ní ṣẹ́ẹ̀rí ọjọ́ 17 oṣù karùn-ún ọdún tí a wà yìí gan ni ó jẹ́ pé wọ́n sọ pé kí pepepe kó dé bá pé bóyá wọ́n fẹ́ gba fọ́ọ̀mù sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà. won ni titi di ojo ti kini on to fi tenu bepo yen ni ojo isimi to koja yi won ni ogbeni peter obini kan soso on lo si gba form na nitori na won ni se ri awon ipo mi to ku bi ipo gomina ipo ile igbimo asofin agba titi ile igbimo asoju sofin le yi to fi mo ti awon omo ile igbimo asofin ipile lo je pe won ti fi ose kan kun o pe en to ba fe gba form re ko wa gba sugbon ni ti ipo are o won ni pe ti de ba ogbeni peter obini kan soso ni ani to si gba form na le to wa fi han gbangbangba pe o se se ko je pe ohun gan ni yo je oludije kan dondo ninu egbe o se lo on si ipo are ogba be ninu iroyin mi ni won ti so pe egbe o se lu SDP na ni won ma ti nawo Adebayo Adewole soke o gege bi eni ti yo je omo oye won si ipo are ninu egbe o se lu SDP ohun ti won si ti lo fi oruko re sile ni odo ajo eleto idibo ile yi pe to eni ta rire o ti yo je omo oye wa ninu egbe o se lu SDP ewo e koja lo sinu iwe iroyin the nation ati iwe iroyin leadership ka e lo ka lekun rere
2: bi odun
1: ayode
2: olopa n lo ti duro la awon omidan meji lowo awon obinun leyi ti won fe se be ran won lorun osan gangan nipele Akwa Ibom ajo olopa nipele Akwa Ibom lo mo ti se be ti won ti gbe mi awon obi meji la latare bi awon obinun ti won kura won jo nilu yo to je ilulo ipinle ohun bi won se fe ran won lorun osan gangan agbadun so ile ise olopa ipinle na DSP Timfon Jima in lo mo si so loju egoro inu atejade to fi salana ojo isegun to so pe isele un lo sele ni ojo isegun ojo kokandilogun osu karun odun ti a wa yi nikan ago mewa ku iseju medogun laaro ni popona ring road keta ni uyo o wa se alaye pe awon obinun ti won kura won jo hun enu won ti ja awon obin mejeji si ogolonto leyi ti won si bere si ni lu won bi ejo aje ni mesan mewa oni won gbianju ati ran won lorun osan gangan lena ti o bofin mu leyi to si je wipe esun ti won fi kan won enu won o tona wadi re o ati wipe won ti eje ki ofin o da si rara o wa tesiwaju ni commissioner fun eto ilera eni dokita Ekem Emmanuel John leyi ti oro hun soju re ni bi won se lu awon omobirin mejeji o ni mesan mewa ti won si ti ja won si ogolonto on lo ya titi kesi awon olopa o bi pe ki won wa wo ti o nsele ti awon olopa ti won si gbera si won lo si bi isele hun debi wi pe awon omobirin ohun lo ti farapa ti won ti ni egbo lara yan yan na ti opolopo ni ti kan lara won to je pe ise ni pension lara re lai dawo duro won ni bi won se n gba ipe pajawiri na eni ajo olopa na kura won lo si bi isele ohun ti won si le gbogbo awon to wa nbe ti won na awon omobirin ohun ti won le won danu le ti won do la awon omobirin mejeji pelu bi won ti wa ninu ewu dede beke won ni bi won se sade bibe na gba awon omobirin na lo si ile iwosan lati le gba itoju nibi ti won wa bayi to je pe ara won ti n bale ni ile iwosan ohun o wa tesiwaju pe logan ni ajo ofimufile eni won ti ra enikan mu o tan poruko re ni emedion robert eni odun mejilelogun to wa lati ikot ekwere nijoba ibile ibesipo asutan ni ipinle ohun leyi ti won fi kele ofin gbe ni oriko ti oro ohun ti n sele to je pe ohun gan eni runa si oro na fun awon obinu ohun ti won fi esun kan pe ohun lo so wipe o ya ran won lorun osan gangan ese mi won ni kukuru lasiko igba ti awon obinu ti won se akolu si awon omobirin na nigba ti jo won wa se ale pe commissioner olopa ipinle na eni baba muhammed azare o ti pa lase wipe ki won bere si ni dode gbogbo awon to ku ti won lu awon omo na nilu bara ati wipe o tun se ileri o pe gbogbo enikani ta je oro na ba se won lori ati awon to se agbateru won awon to se alatileyin won awon gan to runa soro ohun gbogbo won pata ti won fe gbemi awon omobirin na no fi kele ofin gbe o ti won si lo si ile ejo e lo kayoku nu iwe iroyin daily post iwe iroyin punch ati awon iwe iroyin mi to jade loni
1: kayode
2: bi odun
1: egbe awon ti won ti fi igba kan ri je oludije si ipo are ni orilede yi ti won si kora won po ti won di egbe kan soso ni won ma ti paro wa si are Bola Ahmed Tinubu bayi o pe nse ni ko gba ojumo oro isejoba o ko si ri daju pe ohun ri ti oro abo ati ti oro aje yi to mehe ni orilede yi ngba to n ba awon akoroyin soro nilu Abuja lana ode yi ni eni ti se alaga won iyen Dr. Onwubuya Abraham Breakfast lo parwa si are Bola Ahmed Tinubu pe ko ma se je ki oro ipolongo oro oselu ko rubo ohun loju lowo ta wa yi o ṣugbọn sa ko ri daju pe o se ijọba rere ko si ri pe oro aje wa orilede yi le to denu kole ko le gbe dide ko ri pe oro oselu awara wa ati mudumudu re o de ke gbogbo awon omo orilede Nigeria oni tori lasiko to je pe oro eto ipolongo ibo nlo wa ngba ode kan ko ye ki ye ko wa di ijoba lowo o nitori nkan ti awon omo orilede Nigeria ti won reti ko ju pe ki won le ri ijoba rere ki oro abo yi to je pe o mehe yi ko le dohun amupitan ki oro aje wa na ko le gbe daso ki gbogbo nkan ko ba le mu yesi ni orilede Nigeria o si tu wa ro gbogbo awon oloselu patapata to fi mo awon egbe oselu kokan ati awon ti won je oludije ninu egbe oselu kokan pe ki won ma se soro oselu di bo ba pa bo ba ko bo lese o oni gbogbo eni tinu ba nbi nse ni ki won je ki ibinu won ko mo ninu egbe oselu won ki won ba le di daju pe alaafia joba lasiko eto idibo yi ti nbo lona yi oni eni tinu ba nbi ti won ba ri pe boya kini o nja mo lowo ko ya tete lo sinu egbe oselu na ki won si pa na re sibe awon yo si di daju pe gbogbo awon eni oro kan patapata ni awon yo ba soro ti won o ri pe eto idibo gbogbogbo to ma wa lodun 2027 ni ogbo nje fegbe be lo si tun gba wo ebo e wo e koja lo sinu we iroyin leadership ke lo ka lekun rere

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì lọ́dí salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC.
0: Ẹ káre, fálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ní àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọnú òdi ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí à ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Àṣírí Ọlá òní agbó abayín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulẹ̀. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra aga o wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò o wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kinní. Kí wọ́n má ṣe láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
1: Ogójì ọ̀sẹ̀.
2: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ báwo ni ṣe.
2: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Kí ni ìdí tí ẹ fi ṣẹ́bà pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
3: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
2: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351. 51.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ́tí gbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàdẹ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní jò. Gáàsì ní ń da wa náà ti fẹ́.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsí pẹ́ẹ̀sọ́ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: má fi fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.

0: egg.
1: Gaining velocity on Adaba FM.
2: Ṣade kù sí ọkọ mi.
3: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434
0: 0803-258-1864 Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
4: Kí ló ń sun ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
6: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
7: SELARIE salary.
6: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: TURMERIC turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Life is exciting on Adaba FM.
5: Mo ń gbádùn àdàbà.

pataba ko lo tun be se o eyan ma yo ba e jinbi te ba da mi lo pe jire e fe ti se toto ni gbogbo wa ati gbagbe asa wa patapo ati gbagbe ede wa pata ati gbede elede gaju ede wa lo bẹẹni ati gbasa alasa gaju asa wa lo gbogbo nkan wa lati gbeju le ta ti gba tebo. Kí lẹ̀ ń wálẹ̀ Yorùbá tẹ̀ rí gan tó fi jẹ́ pé nǹkan oní nǹkan ní wòye. Kí lẹ̀ ń wá tẹ̀ rí ọ̀làjú wo lẹ̀ ń wálẹ̀ Yorùbá tẹ̀ bá ń bẹ̀. Àtijọ́ aláyé ti dáyé láti ń ṣèjọba ara wa nílẹ̀ Yorùbá. Àfọ̀bàjẹ́ a sì tún ní àwọn House of Assembly rẹ̀ àwọn chiefs àwọn olóyè lọ́kọ̀ọ́jọ̀ká ni wọn. Àwọn olóyè yẹn á tún fi wọ́n sípò àwọn kan gajú àwọn kan lọ àwọn kan jẹ́ gajú àwọn kan lọ nítorí kíni. Nítorí kan bá lè máa aláṣẹ ìkejì òrìṣà tí ń jẹ́ ọba kan lè máa kì lọ́wọ́ mọ́lẹ̀ tó bá fẹ́ kọjá yìí rẹ̀. Mélòó nínú ọba nílẹ̀ Yorùbá la ti impeach. Impeachment kì í ṣe nǹkan oyé òde òní o ìyẹn ni níyọni nípò. Mélòó ọba la ti yọ nínú ipò tá a ti gbé kúrò lórí àga àjọba nílẹ̀ Yorùbá. Àṣà wa pé àṣà Yorùbá pé ó pé àfi tẹ́ bá lẹ́fẹ̀ẹ́ ṣe mọ́. Bẹ́ẹ̀ bá sì ṣe mọ́ àṣà aláṣà ò lè pé yín. Ẹ ṣáàwọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá tá a ṣe mọ́ tó jẹ́ pé òun ní bàlújẹ́ ní ìsìn. Àwọn òfin tá a gbé kalẹ̀ ń Yorùbá tó jẹ́ pé láyé àtijọ́ tó bá kọjá ẹ̀ bí wọn ò bá pa ọ́ ó ṣe dandan kan lé ẹ kúrò nílùú gbogbo ẹ̀ láti pati. Àwọn agbaṣà aláṣà tán ìlú ẹ̀ sí dàrú. Àṣẹ lóòótọ́ lọ̀rọ̀ wé Yorùbá. Ipe ilé tó bá ń tòrò tó ń dán ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. Àwọn ọmọ àlelẹ̀ Yorùbá ti ń dàgbà. Níjẹ́jọ́ mo fẹ́nu bá mọ́ yé àṣà aṣọ wíwọ̀ tílẹ̀ Yorùbá ní. Bẹ́ẹ̀ bá wọ kóòtù ní ìsìn kẹ wọ ṣáàtì. Kẹ wọ trọ́sà ẹ̀ tí ìwọṣọ. Àwọn kẹta ìtúṣòfin kan pé tó bá wọ native wá sí ibi iṣẹ́ lọ́jọ́ monday pé wọ́n wọ̀ wá nítorí kíni ẹṣẹ́ no speak apparent vernacular tún ni àgbúdọ̀ sèdè wa nílẹ̀-èwé àgbúdọ̀ wọṣọ wa lọ sẹ́nu iṣẹ́ nílẹ̀ wa. Gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kí ajá wọ́n bẹ̀ jẹ́ ká padà sáṣà wa. Àwọn àṣà tó ṣe ń lò nú àṣà wa ẹja mú lọ́kùnkúndùn eléyìí tá a bá rí pókù dé ká tó ẹja pátì. Nítorí kíni a ní àṣà wa a ní èdè wa a ní ìṣesí wa kí náà fi ń pè wá lọ́mọlúàbí ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ lọ sílẹ̀ Ghana àwọn aláṣà tí wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ lọ sí United Kingdom àwọn aláṣà tí wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ lọ sí India àwọn aláṣà tí wọ́n bẹ̀. Wọ́n wọ aṣọ wọn, wọ́n ṣèdè wọn, wọ́n ò gbéde elédè kájú èdè tí wọ́n. Bẹ́ẹ̀ lọ sí China wọ́n ṣèdè tí wọ́n bẹ̀. Wọ́n aláṣà tí wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ káàkiri ní gbogbo àgbáyé kí ló àṣà wa Yorùbá gan-an. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ta ni nílẹ̀ Yorùbá tí ò sí ẹ̀yà kan tó ti rí ẹ̀ mọ́ ní gbogbo àgbáyé. Mo sọ ń jẹjọ mo ní a ní agbádá a ní bùbá a ní dànsíkí a ní sapara a ní dàndógó a ní gbáríyẹ a ní kẹ̀m̀bẹ̀ a lóríṣiríṣi àwọn aṣọ ta lè máa wọ̀ nílẹ̀ Yorùbá tatipati. Eléyìí tó tún wá burú bẹ̀ ló ń jẹ́ o gbogbo oúnjẹ wa láti pátipátá nílẹ̀ Yorùbá
oúnjẹ olóúnjẹ ní wò wá báwo lẹ ṣe rí gédé èèyàn tí ó wọ búkà tí ó lóun jẹ indomie ṣe indomie wá jẹ gẹgẹ bí oúnjẹ àwọn oúnjẹ tó jẹ pé oúnjẹ gidi nílẹ yorùbá tó jẹ pé à ń jẹ láyé àtijọ tá a jẹ mọ tọjọ orí fi ń dínkù àwọn oúnjẹ bíi yánkà tí wọn pè ní yángidì láwọn ibìkan àwọn oúnjẹ bíi ègbo àwọn bẹbí iyán ọgẹdẹ iyán kókò ẹwà yan ẹwà gànyìn ẹwà funfun òtílí fèrègèdè tí wọn pè láwùjẹ pàkálà àmàlàṣú àmàlà ọgẹdẹ èkúrú ọgẹdẹ títí ìkókọrẹ àbàrí bẹẹ oríṣiríṣi àwọn oúnjẹ lọkànjọkan àkàrà àgbàdo ìyẹn tún wà nbẹ àkàrà àgbàdo ọjọjọ tá ń fi àwọn oṣù tá a fi ń ṣe ìyẹn náà tún bẹ́ẹ̀ nínú àwọn oúnjẹ wa nílẹ̀ yorùbá ẹ̀bà ọ̀lẹ̀ tá a mọ̀ sí máìmáì tá a mọ̀ sí máìmáì ìyẹn ẹ̀gẹ́ ìyẹn tá a fi iṣu nìkan kọ́ nìyẹn ẹ̀gẹ́ iṣu nìkan kọ́ nìyẹn tá a fi ń gún àṣàrò fùfú àmàlà láfún púpúrú àtúnjẹ lóríṣiríṣi àwọn ọbẹ̀ wa lóríṣiríṣiríṣiríṣi gbogbo nǹkan wọ̀nyí tá a bá sọ pé pàkàlà ní ìsìn gbogbo àwọn tí ń bẹ níwájú mi gan ọmọ kan ti ń jẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tá ń gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ yín ni ọmọ kan ti ń jẹ́ pàkàlà ọ̀pọ̀lọpọ̀ yín ni ọmọ kan ti ń jó tìlí ọ̀pọ̀lọpọ̀ yín ni ọmọ kan ti ń jẹ́ yánkà gbogbo àwọn nǹkan wọ̀nyí apátì kí là ń jẹ a jẹ spaghetti a jẹ kí lẹ máa ń jẹ yẹn indomie a jẹ àwọn oúnjẹ tí ò ní túmọ̀ àwọn tí kinní kan ẹlòmíì gan yóò tún wá jẹ yẹn yóò máa fi ṣíbi jẹ yóò tún máa fi ṣíbi jẹ yẹn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn àṣà wa ẹja padà síbẹ̀ àwọn oúnjẹ wọ̀nyí ṣì wà nílẹ̀ yorùbá wọ́n sì ń gbé òtílí wọ́n sì ń gbé pàkálà wọ́n sì ń fi gbèrègèdè yẹn tá ń pè láwùjẹ wọ́n sì ń gbé oríṣiríṣi nílẹ̀ yorùbá kí ló dé tá a padà sí oúnjẹ wa ti ń ṣara lóore ju àwọn oúnjẹ rédèrèdè tá à ń jẹ káàkiri ẹja padà sáṣà wa nílẹ̀ yorùbá a lóúnjẹ tó pọ̀ aláṣọ tó pọ̀ a ní àṣà tó dáa tó pọ̀ tá à ń wù tó jẹ́ pé ìwà wa nílẹ̀ yorùbá tán fi pe wa lọ́wọ́ ọmọlúàbí bọ́ ọmọ yorùbá bá jí láàárọ̀ yóò kí àwọn àgbà inú ilé yóò dọ̀bálẹ̀ àwọn tó kúnlẹ̀ ó kúnlẹ̀ wọ́n sì kì wọ́n lóríkì ọmọ ayé òde òní mélòó ló mo ríkì ìwà mọ́ tán bá ní ká àwọn tí ń jẹ́yàwó torí àwọn ìyàwó ilé wọ́n máa ń bo ríkì púpọ̀ láyé ọgbẹ́ ọmọ ọgbá ọmọ àwo ọmọ kòkó bàbá aṣáṣùn gbogbo ẹ̀ ni wọ́n kì wá pátápátá ẹ wá bí àwọn ìyàwó ayé òde òní bóyá wọn mo ríkì àfi ilé tó bá jẹ́ ìbú bẹ̀ ilé tó jẹ́ ìbú lóríkì ni wọ́n mọ̀.

0: nigba ti wagan tan binu le ogan to morike ara re to morike ara re bawo la won yawo le o se mo gbogbo awon asa na lati awon oriki yen nisin so itan nkan to sele ninu ile wa latijo awon baba nla baba wa nkan ti won se o la awon iyawo ile mo yi soriki sele ti o mo tan le gan bawo le o se moriki ile e elomi tan ba ni kan soriki e bayi o le ni akani sa akani wa je bi oriki ile gbogbo awon kan won yi lo ye kan pada si ka pada si ka mo tan ile wa ka mo ta gbo ile wa o lo won ma le fi wa joye nle ile ninu ile ibomi nitori pe won moriki won won ma sa won won mo wa won eyan ma yoba eyan ma kootu ajire bi gbogbo eyan ma kootu ajire eyin mo pe o eja pada sinu asa wa ele to ba danu asa wa eja mulo bi awon je wa bi awon iwoso ti wa ba awon iwa si wa ngba te lomi ba ji la ro ba e owo ni o na si baba e good morning daddy e ri pe ati so wa nu ati so asa wa nu ngba omo ba ji la ro to na won ti baba e good morning daddy omo mi o mo gbo se le kini la ro yoruba pe ka ro baba mi e ka ro iya mi won mo ebo sa yi na ni asa ebo yi na la gba ede ebo yi na la gba elomi omo e o le so yoruba yo kan bo mo elomi o si ba so yoruba yo so bi igba ti yibo ba soro ni e je ka pada sile ati lo jina e ja pada sile wa e je ka won ajoba wa na ka won na seto lori pe bi o se gbe ede wa ati asa wa kan gbe laruge baba so pe ipekere ni ise omo kan omo mi o mo baba so pe dundun ga elomi o mo kan ta pe dundun ko mo pe isu didi na pe dundun ko mo nibi lojo kan mo nbere lowo omo kan pe kina pe nipan ko mo mo ni kina pe nsi bi ko mo igba ti mo se so pe spoon lo sese mo kan pe nkan tan pe benu ngba ta ba wa nle yoruba tawon omo wa ogbo yoruba ti won mo ru awon akoko ta nlo nile yoruba pe ape wa nbe ikokoro ta fin sebe eh ta fin sebe o wa nbe ape wa nbe amu wa nbe orisirisi nkan be won mo gbogbo awon kan won yi ma won ti gba won ti gbagbe asa won ti gbagbe ile wa opolopo won ti sora won de ibo ibo o si ni ka yin so mo orile ide won eyin ọmọ yoruba eyin ọmọ kootu ojire eyin mo n ké pé padà sílé àwọn eléyìí tí ò bá danú àṣà wa ẹja gbé ti sẹgbẹẹ àwọn tó danú àṣà wa ẹja mú lọkùnkúndùn àwọn tó dá ló sì pọ̀jù àwọn tí ò dá lọ ńbẹ. ẹlòmíì torí pé ó ti kúrò lu ẹ lọ sílùú ibòmíì kò ń kó ọmọ rẹ lọ lé àtọ́ọ̀l ò ní rí kó mo máa lọ lé débi tí ọmọ ó ti mọ̀ lú ẹ̀ nígbà tó bá yá yóò wà máa kílèmù lo nílùú bóyá ó fẹ́ ṣòṣèlú ẹni tí ò lọ lé báwọn làwọn aráalé ó ṣe mọ́ ibi tá a bá rọ̀ wá délẹ̀ yorùbá nu o báwọn ọmọ yorùbá méje ó bá a sọ̀rọ̀ èbó la fi máa bára wa sọ̀rọ̀ a nílé sojú lówó yorùbá fúnra wa a máa ṣèdè elédè a máa gbédè elédè ga a ní gbédè tiwa ga a máa gba àṣà aláṣà la a máa gbé ga a ní gbàṣà tiwa ga ṣebí ìwà ìwà téèyàn wù dáadáa lọ́yàn fi jọmọlúàbí ta fi jọmọlúàbí ilẹ̀ yorùbá ìwà wáwá burú gbà gbogbo nkan tó gbórílẹ̀-èdè ni yorùbá ga láyé àtijọ́ gbogbo wa ti pátì àṣà aláṣà ti wá gbà á gbogbo àwọn kan wọ̀nyí ló yẹ ká mójú tó ilẹ̀ Yorùbá o. Ẹ̀yin ìjọba wa ẹniṣẹ́ ṣe ń bẹ́ẹ̀. Ẹ̀yin ọba ẹniṣẹ́ ṣe ń bẹ́ẹ̀. Torí ẹ̀kan jọba lásán láyé òde òní ni kò sí nǹkan tẹ̀ ń ṣe láàrin ìlú yín. Ẹ̀kan kàkùn sọ́wọ́ ẹ̀ kò sẹ́sẹ̀ ni kí ni nǹkan tẹ́ fi ṣe láti mú ìgbéga bá àṣà yín àti èdè yín nílùú yín. Ọba míì tí ó bá sọ̀rọ̀ bóṣẹ́ bọ́jọ́ba Èkìtì ni bójá Tàkúrẹ́ bójá Tòǹdó bójá ti bíbí Yomi ọba míì mo pé o tí ó bá sọ̀rọ̀ kò gbédè àbínibí ìlú ẹ̀ gan. Èdè àbínibí ìlú ẹ̀ dípò kó fún àpẹẹrẹ dípò kó sọ Òǹdó yóò máa sọ Yorùbá. Dípò kó sọ Àkúrẹ́ sáwọn èèyàn ẹ̀ yóò máa sọ Yorùbá. Mi sọ pé ọba Àkúrẹ́ mi sọ pé ọba mo fi ṣe àpẹẹrẹ ni o. Mo fi ṣe àpẹẹrẹ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba bẹ́ẹ̀ bó yín àwọn ọba tó jẹ́ pé wọ́n ṣèdè wọn lára wọn náà ni ọba Àkúrẹ́. Wọ́n gbọ́ Àkúrẹ́ dáadáa wọ́n sì ń sọ sáwọn èèyàn wa. Bẹ́ẹ̀ náà lọ́ba Òǹdó. Mo kàn fi léè tí mo sọ lákọ̀ọ́kọ́ yẹn ṣe àpẹẹrẹ ni. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Ìwílàdó èdè ìlú èdè Adó ni ó máa sọ fáwọn èèyàn rẹ̀. Ṣùgbọ́n ọba míì Èbó bí ò bá sí Èbó yóò máa sọ Yorùbá. Ṣèdè yín kẹ gbé àwọn dálẹ̀tì yín àwọn èdè ìbílẹ̀ yín ẹgbẹ́ lárugẹ náà ara Yorùbá ni ẹ̀ka Yorùbá ni. Alóúnjẹ tó pọ̀ ẹ padà sáwọn oúnjẹ ìbílẹ̀ wa nílẹ̀ Yorùbá. Ẹ kúrò lórí Indomie àwọn spaghetti. Àwọn kan yẹn tẹ́ ń jẹ yẹn kó ń bẹ́ẹ̀ padà sóúnjẹ ìbílẹ̀ wa. Kẹ́mi yín balẹ́gun ni o torí nǹkan táwọn bàbá wa jẹ tẹ́mi wọ́n fi gùn nu. Bàbá 60-70 yóò lọ sóko tó tóbi mẹ́ẹ̀lì márùn-ún yóò fẹsẹ̀ rìn lọ yóò fẹsẹ̀ rìn bọ̀. Mélòó nu yín lẹ pé 70 ní ìsìn tẹ́lẹ̀ rí 1 kìlómítà. Nígbà táwọn kan tẹ́ ń jẹ àwọn kan jẹkújẹ tẹ́ ń jẹ gbogbo ó ti ba gbogbo sísítẹ̀mù ara yín jẹ gbogbo ẹ̀yà ara yín ló ti bàjẹ́. Ẹja padà sáṣà wa. Ẹja padà sí èdè wa. Ẹja padà sí bí a ṣe ń ṣe nínú oúnjẹ nínú ìwọṣọ sí nínú ìhùwàsí wa láyé àtijọ́ téèyàn bá kówó jẹ nílẹ̀ Yorùbá. Téèyàn bá kówó òlu jẹ ẹmọrú sẹ̀rí àti wọ́n ń dá fún un. Ṣùgbọ́n ní ìsìn báyìí àwọn tí ń kówó jẹ là á fi ń joyè nílùú o. Gbogbo àwọn àṣà wa ta ti patì náà nu. Ó ti pẹ́ tó ti wà o. Ṣùgbọ́n àwọn tó ń ṣòótọ́ wọ́n ṣòótọ́ nígbà náà. Gbogbo àwọn nǹkan ta ní nílẹ̀ Yorùbá. Aṣáájú ni wá nínú gbogbo nǹkan. Nílẹ̀ Nàìjíríà bí aṣáájú wá nínú gbogbo nǹkan. Ní ìwọ̀ oòrùn Áfríkà aṣáájú ni wá ní gbogbo nǹkan. Ní gbogbo Áfríkà aṣáájú nílẹ̀ Yorùbá ń gbogbo nǹkan. Kí ló dé ta wá ń dèrò ẹ̀yìn? Nítorí kí ni àwọn máa lé ilẹ̀ Yorùbá ti dàgbà? Àwọn níbẹ̀ nípò aláṣẹ ní ìsìn. Àwọn ní pàṣẹ fún wa. Wọn ò ro tilẹ̀ Yorùbá kan ṣe dáadáa sílẹ̀ Yorùbá. Àwọn bàbá tó ṣe dáadáa sílẹ̀ Yorùbá ò tọ ọnú náà fi ṣe ń gbà náà. Ṣùgbọ́n gbà tán káwa àjèjì láti wá ṣàkóso wa. Gbogbo àwọn kan tí bàbá náà ṣe wọ́n pa gbogbo ẹ̀rẹ́ láàrin àsìkò kan. Ìgbà táwọn ọmọ onílẹ̀ tí wọ́n tún wọ́n padà sórí àga ìjọba àwọn náà ti káṣà aláṣà wọ́n ti kéde ìlédè wọ́n ti kọ́ṣe oníṣe àwọn náà wọ́n hùwà ìbàjẹ́ nílẹ̀ Yorùbá. Òbítíbitì owó ti ń bọ́ sápò wọn kí ni wọ́n fi ṣe sílẹ̀ Yorùbá o. A ti sọ ọmọlúwàbí wa dànù. A ti sọ ìhùwàsí wa dànù. A ti sọ àṣà wa dànù. A ti sọ òfin ilẹ̀ Yorùbá ti sọ dànù. Ìwàkúwà làwa ń hù. Ìwà oníwà làwa ọmọ Yorùbá wu ọmọ ọlọ́mọ ní wùwà. Ọmọ tí wọ́n hùwà mọ́ o. Bàbá sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ láàmà sọ bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ ibi báyìí. Wọ́n ṣe báyìí nílẹ̀ ibi báyìí. Wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ ibi báyìí. Ṣé wà àbàjọ́ ò sí nílẹ̀ ibi báyìí tẹ́ ń sọ? Bí wọ́n bẹ ṣùgbọ́n àṣà wa ńlẹ̀ Yorùbá tá bá padà sí nǹkan ó tòrò. Ẹ jẹ́ ká múra o. Gbogbo àwọn oúnjẹ tí mo fẹnu ba ni ẹ já padà sí tó rọ̀pọ̀lọpọ̀ ni ò mọ́mọ́. Gbogbo àwọn ọbẹ̀ ìbílẹ̀ wa ẹ já máa ṣe padà tó rọ̀pọ̀lọpọ̀ ni ò mọ́mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ wòsàn ọpọlọpọ ẹni o ṣara wa lóore gbogbo àwọn kan wọn ẹja padà síbẹ̀ èdè wa ẹja padà síbẹ̀ ká máa mú lágbègbè lárugẹ gbogbo ẹyin ti ń bẹ ní ministry of education pátá ẹni tẹ́ ń ṣètò ètò ẹ̀kọ́ ní gbogbo ibi nílẹ̀ yorùbá ẹ jẹ́ ká rí pé èdè wa ó jẹ́ dandan láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ dé iléèwé girama ká kọ́ èdè wa ká kọ́ àṣà wa ní ká bọ́ òòṣà bẹ́ẹ̀ ni o sọ bẹ́ẹ̀ àwọn tí ń ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe é àwa tá a ṣe kìrìtẹ́nì tá a ṣe mùsùlùmí ẹ jẹ́ máa ṣe ẹ̀sìn tiwa náà ṣùgbọ́n àṣà wa tí ò tako ẹ̀sìn wa ẹ já mú lọ́kùnkún dùn torí oníkálukú ló ní tiẹ̀ àwọn tí ń ṣe ìbílẹ̀ kan máa ṣe ìbílẹ̀ wọn àwọn tó ń ṣe mùsùlùmí kan máa ṣe mùsùlùmí wọn àwọn tó ń ṣe kìrìtẹ́nì kan máa ṣe kìrìtẹ́nì wọn eléyìí tó bá wa pa wá pọ̀ tí ò tako ẹ̀sìn wa ẹ jẹ́ káwọn náà mú lágùnjẹ àbí aṣọ ṣaṣọ wíwọ̀ tó kọ́ tako ẹ̀sìn ṣáwọn aṣọ tí mo kà sílẹ̀ yẹn ṣó tako ẹ̀sìn àbáwọn oúnjẹ tá à ń jẹ yẹn tako ẹ̀sìn torí kò só gògóró ńbẹ kò sọ tí ńbẹ kò sí nǹkan kan ńbẹ bó bá jẹ́ pé ẹ sọ pé òkè o téèyàn bá ń bọtí yóò máa hún rira ni ṣùgbọ́n kò sí ńbẹ gbogbo àwọn oúnjẹ wọ̀nyẹn léyìí tí ó lè ṣe wá lára lóore ni gbogbo àwọn kan wọ̀nyí ẹ já mu lọ́kùnkúndùn ká padà síbẹ̀ kí ilẹ̀ yorùbá lè gòkè kó lè dàgbà ká lè promote education wa ká lè promote agriculture wa iṣẹ́ ọ̀gbìn ètò ẹ̀kọ́ ó ṣe pàtàkì fún wa. torí tá a bá bẹ̀rẹ̀ sí gbin gbogbo oríṣiríṣi àwọn kan oúnjẹ tí mò ń sọ yìí ẹ wo iye owó tí ó padà sọ́wọ́ àwọn àgbẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí jẹ́ tá a mú ìgbéga tá a ń gbéga tá a ń gbóúnjẹ wa ga àwọn ẹ̀yà míì gan yóò tún máa yá a lò green beans tẹ́ ẹ̀ fi sí ṣe rice kí rice wo lẹ̀ ń ṣe tẹ́ máa fi green beans sí green beans kí ni yìí ṣe pàkálà ni. gbogbo àwọn kan wọ̀nyí ẹja padà bẹ́ẹ̀ a padà sóúnjẹ wa wọ́n ṣe wọ́n wá fi sínú agolo wọ́n fomi sí wọ́n preserve ẹ̀ wọ́n gbé wá fún yín wọ́n ta lówó gọbọi fún yín inú yín dùn pé ẹ̀ ń jẹ jollof rice ẹ̀ ń jẹ fried rice. bẹ́ẹ̀ nǹkan tí yín ni wọ́n gbé lọ sọ́hun tí wọ́n tún ṣe tán ta fún yín òyìnbó mọyán jẹ wọ́n ṣe machine pounding machine fún yín tẹ́ ẹ máa fi gúnyán ẹ̀ ń rà inú yín ń dùn ẹyin tẹ mọyán jẹ wọ ẹ lè ṣe machine kẹ máa fi gúnyán. gbogbo àwọn kan wọ̀nyí bí ìgbà tá a fura wa sí oko ẹrú ni o ẹ̀yin ọmọ yorùbá ẹ padà sílé ilé làbọ̀ sí mi oko o gbogbo yín ni mo rọ ẹja padà sílé ká má ṣa wa ká mú wa wa ká mú ọ̀rọ̀ wa ká mú lárugẹ nílẹ̀ yorùbá ọlọ́run jẹ́ kẹ́ ẹ gbọ́ o yóò jẹ́ kẹ́ ẹ gbà o tẹ bá gbọ́ àǹfààní yín ni tẹ bá sì gbọ́ ẹyin lẹ́mọ̀ ẹ̀ẹ́dẹ̀rú èbó ẹ̀ẹ́dẹ̀rú àwọn ẹ̀yà yòókù nílẹ̀ yorùbá 08162519991 nọ́mbà tẹ́ fi dá sí tòlẹ́ ìdí ni.
1: ẹkú yálẹ̀ta
0: orúkọ yìí
1: ọ
0: ẹ ṣe orúkọ yìí
1: ẹ ní tẹnu gbogbo wo
0: àmì
1: ó gbàdúrà fún ìgbà tí nìjẹ́ abá máa dá àwọn òní tí yín ṣàwátì o
0: àmì o
1: àti fámìlì yín àti ìdílé yín tí ó gbẹ sí dùn owó ni ikú ò ní sẹ ẹ lórí o
0: àmì o
1: orúkọ tèmi ni jìnnà kàtàfà látàyè dé ògbẹ̀sẹ̀ tó ọ̀rọ̀ tẹ́sẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni ẹ tó bá gbọ́n lọ ẹ kó gbọ́ àtàwọn ìjọba náà kí wọ́n padà sí ìwọ́sọ wa ìṣẹ̀mbá yìí wá gbogbo nǹkan tá a mọ́ lò tá a mọ̀ gbà yẹn gbogbo àwọn àsáwá tá à ń gbélárugẹ láyé àwọn bàbá ń gbà yẹn kí àwọn adarí wa àtàwọn lídà wa àtọ́jọ́ jẹ́ olórí wa nínú ẹ̀sìn islam náà àtọ́jọ́ olórí inú ẹ̀sìn kristian náà kí wọ́n padà fún ìṣẹ̀m gbogbo àsáwá tá à ń lò ń gbà yẹn àti ìwọ́sọ àti gbogbo ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ní ìnáà wọ́n á gbàdúrà fún ìgbà tí nìjà bá dá òní fẹ́yìn sí òní fi sáà tí
0: orúkọ
1: tèmi ní jìnnà kàṣàfà látàyè dé ọgbẹ̀sẹ̀ mú kí yẹn pé tó gan.
0: ẹ ṣe o general kàṣàfà ẹ ṣe o 08162519991. ẹ dákun tí a bá fẹ́ pé ẹ jẹ́ ká yí rédíò wa sísàlẹ̀ ká bá lè gbọ́ra wa dáadáa. ẹ̀lọ́ ẹ ká sàn ọ́ ẹ sọ̀rọ̀ sókè mi gbọ́n yín dáadáa o.
2: ẹ kú ètò
0: ẹ ṣe orúkọ yín.
2: Orúkọ mi ni ẹ̀sán ẹlẹ́rọ láti ìran àkókò.
0: À ń gbọ́n yín ẹ̀sán ẹlẹ́rọ.
2: Ètò tẹ mú wá lè ní ètò tó dáa gan gidi ni. Àwọn gbogbo ètò nǹkan tó jẹ́ pé àgbà wa ìpínlẹ̀ Yorùbá tó yẹ ká máa ṣe gbogbo ẹ̀ lọ́sọ̀ pàdé nítòótọ́. Fún àpẹẹrẹ báyìí lóríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Àyẹ́ rí báyìí tí àwọn kábíyèsí ní ọ̀dọ̀ wa báyìí tá wà láòfin tí àwọn ajínigbé tá wá bá wọn ká máa ṣe oríṣiríṣi. Bọ̀ níta wí àwọn bàbá wa ṣe rúbẹ̀ tó lè ṣẹlẹ̀.
0: Ẹ ṣeun ẹ̀sẹ̀ ẹlẹ́rọ láti ran àkókò ẹ ṣe o. 08162519991. Hello. Hello. Ẹyí rédíò yín sísàlẹ̀, mo tọ́ pé kẹ́ ẹ máa yí rédíò yín sísàlẹ̀ tẹ bá ti pè. Orúkọ yín.
3: Ẹyọ. Adéjúmọ̀ ló ń bọ̀ láti Èmùrè Èkìtì.
0: Adéjúmọ̀ láti Èmùrè, à ń gbọ́ yín o.
3: Kẹ́ ẹ rí àwọn àgbà wa àti ìṣe wa. Nǹkan tó jẹ́ sí wọ́n gbóhùn ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá à ń sọ yìí ọ̀lẹ́ ni wọ́n. Ó ní ìjẹ́ tí wọ́n lè ṣe nǹkan tó yẹ ká jẹ. Kẹ́rin àwọn iṣẹ́ tí ẹ ń ṣe láti jọ̀wọ́ yẹn kò sẹ́ni tó lè ṣe lára àwọn ọmọdé òun yẹn. Bẹ́ẹ̀ náà ni bàbá mìíràn ń yànlẹ̀, ìyá mìíràn ń yànlẹ̀. Nígbà àwọn ọ̀lẹ́ wa ọ̀lẹ́ yẹn ló jẹ́ kí wọ́n rọ̀gbọ̀ kí ti oúnjẹ tí wọ́n bá tètè rí kíákíá. Ṣùgbọ́n mo fẹ́ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú báyẹn nígbà tó bá ń ṣe tíṣà ẹni tí ó jẹ́ pé òṣùgbọ́n nìkan ló gbọ́. Báwo ló ṣe fẹ́ sọ dìgbẹ́ sí ọmọ kíláàsì rẹ̀? Tó gbogbo bí wọn náà ló yẹ ká ṣe àtúnṣe. Àǹdẹ́ ni ní ti ìbílẹ̀ àtìpàjà ìbílẹ̀ ti fẹ́ẹ̀rí látijọ́ wọn ní nǹkan tó ń pè ní odi. Tọ́ máa ti jẹ́ odi yẹn, wọ́n á mú ẹnìkọ̀ọ̀kan síbẹ̀ nínú àwọn akọgun ìlú. Oríṣiríṣi bó ní orúkọ bẹ̀rẹ̀ rẹ̀ ìlú yẹn akọgun kọ̀ọ̀kan láwà ńbẹ̀. Tó ní nǹkan tó bá ti rí ó lè lọ sí sílé ẹ̀ náà pàápàá. Tèmi wọn máa ń pin àwọn kan ní wà ní ẹ̀gbẹ́ bí mo jù. Arógun ń pẹ́jú. Ó gbèkú sí yóò mẹ́kàn sílẹ̀ ogun títí. Ó gbé ìbò lágbà. Ogun ìbò ló ti ń bọ̀. Ìdàrí gbogbo wọn yẹn.
0: Ẹ ṣeun.
3: Ẹ ṣeun. Ẹ ṣeun. Àdúrà wa gbà.
0: Ẹ ṣeun. Ẹ
3: já padà sí àtijọ́.
0: Ẹ ṣeun. Adéjúmọ̀ láti Èmùrè Èkìtì. Ẹ ṣeun. 08162519991. Hello. 08162519991. Ni nọmba ti ẹ fi da seto. Hello. Tọ, hello.
4: Hello.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
4: Orúkọ mi ni Alenko láti Duane.
0: Alenko, à ń gbọ́ yín o.
4: Alenko tó ń kọrin láti Duane.
0: Alenko láti Duane, à ń gbọ́ yín.
4: Bẹ́ẹ̀ni, ẹ ṣe ṣàmúkú ètò. Ọlọ́run Elédùmarè á fi yín síbẹ̀. Nàìjíríà dára. Ṣẹ̀rí ohun tó ṣẹlẹ̀ ni pé gbogbo pọ́blẹ̀ wọn ilé ló ti ń wá. Àwọn bàbá mi à rí ọmọ wọn tá ṣìrálẹ̀ tá múra wọn ní ọ̀làjú. Dẹ́rìn nǹkan tó ṣẹlẹ̀ ni pé nípa ti oúnjẹ wọ̀nyẹn àwọn míì gan tó bá ti kú olé tán travel láwọn bàbá àti ìyá wọ̀nyẹn. Tán bá délé tán bá padà sí oúnjẹ yẹn wọn láwọn ò lè jẹ mọ́. Báwo lọmọ wọn ṣe fẹ́ jẹ́? Tó gbogbo nǹkan wọ̀nyẹn bẹ́ ṣe ní ká padà sí àṣà wa ó dáa bẹ́ẹ̀ Ọlọ́run àjẹ́ fún wọn gbọ́.
0: Àmì ẹ ṣeun Alenko láti Duane. Ẹ ṣe. 08162519991. 08162519991.
5: Ẹ káàárọ̀
0: o. Orúkọ yín o.
5: Ẹ
0: ṣeun.
5: Alhaji Pelemu láti ìlú Ọ̀rẹ́.
0: Alhaji Pelemu, à ń gbọ́ yín o.
5: Ẹ kú ètò. Ọmọ ayé ò lè mú lọ́wọ́.
0: Àmì.
5: Òun yóò sì ní yà.
0: Àmì.
5: Nígbà tí mi ìgbọ́ ètò yín ní mẹ́jọ. Àwọn ìwà àtúntà máa ń ṣe àti ìdánilẹ́kọ̀ọ́ máa ń ṣe. Olú ìlú yín Ọlọ́run bá Abáwa dúró sì nílé yín àgbà ẹgbẹ́ ṣe olóore.
0: Àmì.
5: Ṣé ẹ rí ọ̀làjú ní tó bàjẹ́ ọ̀pọ̀ lóríṣiríṣi ọ̀nà nípa ìwọ sọ ni o, ìbọn ọmọ wí ni o, ìgbésẹ̀ ayé ni o. Ṣùgbọ́n nígbà tí òbí mi náà bá ń wà kan tó ti kà kún ọ̀làjú, ìjẹ́ á lè bọ́mọ rẹ̀ wù nínú dé. Fún ní èyí, kámọ̀kálẹ̀ kọ̀ọ̀kan torí ìjọba àkókò Ọlọ́run bọ́ lọ́jọ́ òní fẹ́ sí wá ń kéde tẹ́ ń dábàá lọ́jẹ̀. Ọlọ́run ma jẹ́ sí náà kò ní bàjẹ́ o.
0: Àmì ẹ ṣe.
5: Aláàjì lè mọ̀ láti gbọ́ rẹ̀.
0: Ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe o. 08162519991. Hello. Hello.
6: Hello.
0: Ẹ káàárọ̀ o.
6: Ọlọ́run mi káàárọ̀ sàrẹ́kú ṣe sà.
0: Orúkọ yín o.
6: Ọ̀rọ̀ ṣe ni wò ló bá yín sọ̀rọ̀ sà.
0: Ọ̀rọ̀ ṣe ni wò.
6: Látẹ̀dọ́ sí.
0: À ń gbọ́ yín o.
6: Ẹ jẹ́ ṣé gan sà. Èyí tẹ̀ tán ló ní owó mi lára gan sẹ̀. Ibo mostly àwọn nǹkan mi wà mẹ́ ṣe bó bẹ̀rẹ̀ gan wí. Ṣé wọ́n kó àtúnṣe ló ní ìdí. Àgbà ó jẹ ìbílẹ̀ wọ̀nyẹn. Ọmọ sì wà táwọn kékeré. Iye gidi lè sọ yẹn tó bá gún fún wa báyìí. Ẹ́ wọ́n ṣe bẹ̀ kan báyìí ṣe jẹ́ pé ó ń kúrò díẹ̀ díẹ̀. Tábà jẹ́ tán báyìí ó máa ń wò wá lára ni pẹ̀lú àwọn bẹ̀ṣapá. Gbogbo yẹn ní ṣe àárín mọ́. So èmi gan máa ń láì kíkọ́ padà sí àṣà wa tẹ́lẹ̀. Mo sì àwọn aṣọ tá à ń wọ̀ gbogbo ẹ̀ ká tó padà síbẹ̀. Because aṣọ yẹn ó máa ń pọ̀ yàn lé mi. Tí èèyàn àwọn ẹ̀rọ àwọn míì wá wọ àwọn àwọn ṣòkòtò tó wọ́n fi tí wọ́n fi wẹ́ wá sì di wọ́n lẹ̀ lẹ́yìn. Kò pọ́ ọmọ olúwàbí lé. Kò rá jọ ìsìn.
0: Ẹ ṣe o. Ẹ ṣe ọ̀rọ̀ ṣe ni wò láti Edo State. Ẹ ṣe o. 08162519991. Hello.
7: Sàwọn àlekún Alhaji.
0: Waaleykum salaam wa rahmatulah. Orúkọ yín.
7: Láka yín ò ní dàrú.
0: Orúkọ yín.
7: Ọmọọba Kabiru Ọlọ́run òṣèbí láti tẹ̀lé.
0: À ń gbọ́ yín o.
7: Ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ yìí? Gbogbo alábọ́ sínú ẹ̀. Ẹ rí pé màtá fi ń lọ skúl nígbà yẹn, wọ́n máa ń kọ́ wa ní Yorùbá.
0: Hello. Hello.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o.
8: Ẹ pẹ̀lú ẹ̀sà.
0: Orúkọ yín.
8: Orúkọ mi ni Sunny T láti Lọ́ta ilẹ̀ Olújì.
0: Sunny T láti.
8: Lọ́ta ilẹ̀ Olújì.
0: Lọ́ta ilẹ̀ Olújì àgbọ̀ yín.
8: Ẹ ṣe bàbá. Ẹ tó bá yẹ pé àwọn even though ẹ wo àwọn obìnrin wa, wọ́n dá wí àwọn náà wọ̀ síta, wọ́n wọ lọ́jà. Mo bá ẹnìkan pàdé lẹ́ẹ̀kan. Mo pè ó ní kó máa bọ̀. Ẹni lágbájá kọ́ ló lé ní. Ó sọ pa àṣìbí. Ọlọ́pàá bẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn tó dẹ̀ wò wọ́n. Ẹ wo ọ̀rọ̀ kìlọ̀ ilé ayé wa báyìí. Ẹgbẹ́ ọba mi ẹ kú ètò.
0: Ẹ ṣeun Sunny T láti Lọ́ta. Ẹ ṣeun Sunny T láti Lọ́ta ilẹ̀ Olújì. 08162519991. Hello.
9: Hello, sir.
0: Wọ orúkọ yín o.
9: Ẹ kú iṣẹ́ olúwa
0: sá. Ẹ ṣeun orúkọ yín.
9: Ìyá àfin Bọ́lá ti tọ́ láti wàrà ọkà.
0: Ìyá àfin Bọ́lá ti tọ́ à ń gbọ́ yín o.
9: A dúpẹ́ fún ètò tí ẹ ṣe léyìn. Ẹ ṣe ilé ẹ̀túnṣe mi lórúkọ Jésù.
0: Àmì.
9: Ẹ jọ nípa àṣà wa tẹ sọ. Nígbà tó jẹ́ pé tí ìyá bá wọ ṣòkòtò, ṣó lẹ́nu àti bá ọmọ sọ̀rọ̀ nínú ilé. Ọmọ wọ níkà. Ìyá wọ níkà, bàbá náà tún wọ, ta ló máa bára sọ̀rọ̀ nínú wọn. Mo rí ìgbà kan tó jẹ́ pé àwọn ọmọ mi, mo wá sínú ilé. Mo wá ń kí ọmọ yẹn pé ọmọ aṣòro ẹ̀wẹ̀wẹ̀ ji, ọmọ aṣòro yín gbòrògì wúlẹ̀. Ọjọ́ gbòrògì bá má sí wúlẹ̀ ọmọ bóró má ti pé. Ọmọ wa ọmọ ẹ kù. Ọmọ bá bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó lọ bá bàbá ẹ̀. Ó ní gan máa ń bínú sí òun tó ń sọ ọ̀rọ̀ sí òun. Mo wá ní bàbá ẹ̀ wá bá mi pé kí ló ṣẹlẹ̀. Mo wá ní kò wo nǹkan tí mo sọ. Bàbá ṣe wá pe ọmọ, ó wá ṣe àlàyé fún.
0: Nígbà tí ò gbọ́ rí.
9: Pé ṣe ló mú rí. Sá.
0: Mo ní nígbà tí ò gbọ́ rí.
9: Nígbà tí ò mọ ìtumọ̀ nǹkan tí mò ń sọ. Ni bàbá bá wá pa ìpè pé ó ń sa orí ẹ ni ó ń kì í, pé orí kì ẹ, òun ló ń kì ẹ. Mo wá ní ara nǹkan tá à ń sọ leléyìí. Kọ́mọ wálé tí wọ́n bá ti délé igbá ni àwo ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Nígbà tí wọ́n bá ro àmàlà, wọ́n á ní àmàlà ń dúdú, wọ́n á ní wọn ò lè jẹ oúnjẹ dúdú tí wọ́n ṣe. Ṣé ibi wo gan ni ayé ń lọ? Àwọn ọmọ kéékèèké wọn á kó wọn wá láti ìdálẹ̀, wọn á kó wọn wá bá wa nínú ilé. Wọn ò gbẹ́dọ̀ jí pé kí wọ́n sọ pé ẹ káàárọ̀ ma ẹ káàárọ̀ sa o. Wọ́n á ní good morning grandma, good morning grandpa. Ṣé èdè wa nìyẹn ni àbí àṣà wa nígbà?
0: Ẹ ṣe o, ìyá àfin, wọ́n láti tó ẹ ṣe.
9: Ọlọ́run àwa pẹ̀lú yín sá.
0: Amí, amí, amí. Tó o mo dúpẹ́ lọ́wọ́ torí pé ìbọ̀nba àsìkò lánílé ní lágbára Ọlọ́run á tún máa pàdé lọ́jọ́ mẹ́jọ. Mo dúpẹ́ lọ́wọ́ jẹnẹra Kasava látó gbèsè ẹsẹ̀ ẹlẹ́rọ láti mọ àkókò Adéjùmọ̀ láti Mòrí Èkìtì. Àlékù láti dùn àní Alájì Pélémù látọ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹniwò láti Sámógídá ọ̀rà nípínlẹ̀ Èdó ọmọọba Kábírú Ọlọ́run ṣebi látọ̀wọ̀ Sanití láti Lọ́ta nílẹ̀ Olújì ìyá Àfibọ́lá Tító láti Ìwárọ̀ Ọ̀ká ọjọ́ mẹ́jọ ni kẹ́ jẹ́ pípàdé lórí ètò kọ̀rọ̀ títí lọ́jọ́ mẹ́jọ náà Adéyẹmí làwọn lò kí n pé Ọlọ́run wọ́n máa yín o God bless Nigeria.
10: Ṣé ń gbádùn àdàbà?
11: Mò ń gbádùn àdàbà.
10: Mò ń gbádùn àdàbà.
11: Mò ń gbádùn àdàbà.
12: Ó ń gbádùn àdàbà.
13: Gbogbo wa là ń gbádùn àdàbà.
14: Ah, I found something inside my Nescafe original 3-in-1 pack the other day. A unique code printed inside.
15: Yes, so every pack of Nescafe original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
16: Ṣadé kù sí ọkọ mi.
17: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
16: Màámi.
17: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
16: Hypo kẹ̀.
17: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
18: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
19: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
1: Adeori.

0: Life is exciting on Adaba FM. Life is exciting on Adaba FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba, 88.9 FM, ó ti gbà pọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ìgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣeré ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: So things don easy for Naija now.

0: Ṣé ẹ yẹ ní gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmí ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmí ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun ti ẹ̀ kú ni tàìtàì ẹlòmí ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmí ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmí ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmí lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmí ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 19 07 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: o ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latu se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi ti isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
6: agbo yi si lo si je lobe se wo gbo nipa baba oke ogun ni ogulu gode to fi wi ategbo somo ara aye lore lori eyike yi isoro to njo omo eda lenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewosan
7: iṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ojem tete na to ko e to ko e be ka ha mo yo ore mi
1: but ogun yen ti pe tori e gboruwo fun ewe to 5 kilo wa ja fi pare segun si eso yin
0: e buru wari wa fi se segun se bo re ba mi wo pare rin
1: ben
0: o ba ga ben kabisi
1: ben
0: mi pera majesty le san mi mafu mo kire o kabisi ti ahiri kingdom
1: olagbo olagbo
0: lagbo lagbo mo fi kede da ton mo de kan didi ayoja mo ke awa omoja mo ke aye wa yan papata gwa mi papa gwa mi lele Stephen
1: je ma gwa nga lo
0: kin je ma gwa mi la lo kin oya ke yan le
1: ama le o ilaje oruko meti yipada Stephen Ola Oma Baba Jimmy omo ile kan ogbo la rogba so arogba one omo jabo gun ojado eni are ngba wajude to mo re ba mi sugbon ebo re ngba wajude ba temi ben
0: o ba ga be bo ti le ka so re Peter Ethiopia
1: ben
0: mi ni ba e pa tori mbala ka ba e pa mo mi dogbo ila je ti fore e buru bi mo ba ri faran kan e ga ni be aba mi teneke aba mi tene un aba mi tene bo ba ya ni be
2: aba malode ma bode mare o tumeri bato le
3: Ètò àtàtà tó máa ń mèlú tètè ní tún ti dóde.
4: Lẹ́nu ṣe.
3: Àgbàgbàbù yẹn kẹ́ omi bíbílẹ̀ tún yẹrí yẹrí ètò. Níbi tí akẹ́kọ̀ọ́jú àpèjẹ ara ni. Henry Ọ̀jágbọ̀n mi ti máa ń fètò aládòsápẹ̀lẹ̀ ọ̀rọ̀ àtẹ̀dẹ̀ sí ti ọmọ aráyé. Kàsán. Tòsè yìí tún ti dé. Oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ nìletò yìí máa ń kọ́ ni sà. Àìmọye àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtàkànlẹ̀ èdè tó jẹ ti ń gbèsè. Táwọn ìkálẹ̀ ìlàgẹ̀ àbọ̀yà àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fẹ́ràn láti máa gbọ́. Òjòjò Wednesday lágogo méjì sí méjì àbọ̀. Ìletò yìí máa ń milẹ̀ títí lórí rédíò àdàbà 88.9 FM. Ó yà Henry Ọ̀jágbọ̀n mi ò mikimiki àgbà nínú àwọn pèdèpèdè tó ti balẹ̀ gíjà. Ẹni tó máa parí àti ẹ̀mí lọ̀lọ̀ ọ̀rọ̀ tí ń ṣe ti lóore. Ẹ̀yin náà lè kàn sí wọn láti fèròngbà ọkàn yín hàn bí láti polówó ọjà lórí ètò 0803-472-5933. Ulẹ́nu ṣe. Ètò àtàtà tọ̀sẹ̀ yìí tún ti wọlé dé. Ẹ má mí sí ẹ̀.
0: E ba ti aguare yan ni wale meji mi guale re o ti da tolugboro Akuja
1: ben
0: o ma de ma ro mi pe won efo ya fo ire ya to ire o le nere su le nere
1: ben
0: bo ba ya be eni ma be wa o yo le mi dogure ma wole mi wole a ma fi se maku maku tori bo ti la ni maku maku nina e si oma ti enu ma bi bi wo mi yo be yo mi yada o han e si jo buru ka su se olugbo olu re toja re bi wo mi su se olugbo olu re ogbeyin

0: gbọ́nánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ó gbọ́nánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Bẹ̀m̀bẹ́ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ròyìn. Ó tún ti dé pẹ̀lú kìwọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ròyìn. Nìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínláwà. Tá a ti ń gbọ́ ǹsátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ròyìn tó bà lórùlé. Wọ́n ní kí ló ń ṣe lórùlé. Ó lóun yọjú wo àwo oníṣẹ́ ibi ni. Bẹ̀m̀bẹ́ròyìn. Ó ní mọ́mọ́ ṣe o ìwà ìka. Àní ọmọ mọ́ ṣe o kó mọ dá. Bẹ̀m̀bẹ́ròyìn. Ó ní jáwọ́ nú ẹ̀. Ìwà ìka ò dáa. Bẹ̀m̀bẹ́ròyìn. Oníbọ̀ ọba wù àkà. Ó kúkú kẹsàn kà. Bẹ̀m̀bẹ́ròyìn. Oníbọ̀ ọba wù wá rè. Ó di dandan kọ kẹsàn rè. Bẹ̀m̀bẹ́ròyìn. Onírú ẹ̀sán wo lọ fẹ́ pé. Ṣé ti dáadáa ni àbídà kejì. Bẹ̀m̀bẹ́ròyìn. Òru ronú kó o pìwàdà lọ́sàn-án tòní. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀pẹ Yemí jọ ọ̀dà náà ló kọtẹ́ mi jẹ́ o. Àtún ti dé. Lórí bẹ̀m̀bẹ́ròyìn. Àtún máa jálẹ̀ bí àpò yèrè. Ọ̀yá ìbọnni ti bẹ̀rẹ̀ ń bọnni ti kò. Ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin pé ọkùnrin kan tó jẹ́ ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀ lórí bí wọ́n ṣe ti jí ọmọ kékeré kan wọ́n jí gbé nípínlẹ̀ Ògùn. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá àgbàlagbà kan ló ti ṣubú sínú kànga lásìkò tí wọ́n fẹ́ yọ ike tọ́bọ́ kànga nípínlẹ̀ Ọ̀yọ́ náà lélẹ́yìí ti ṣẹlẹ̀. Bẹ̀m̀bẹ́ròyìn. Ọlọ lágbára pọ̀. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Àwọn agbébọn wọn kù gìrì gbé àwọn èèyàn méjì. Lójú ọ̀nà ìdí ayùnrẹ́ sí ìjẹ́bú-òde nípínlẹ̀ Ọ̀yọ́. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ tún gbọ̀. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọwọ́ ti ba àwọn àgbààgbà méjì kan nípínlẹ̀ Imo lórí ẹ̀sùn pé wọ́n bá ọmọ ọdún méje tó jẹ́ obìnrin wọn ba lájọṣepọ̀. Bẹ̀m̀bẹ́ròyìn. Ó ní wà pálapàla. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ṣèbú ni tọ́bájọ náà la fi wo nípínlẹ̀ Kánò. Olùkọ́ kan wọ́n ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún ti iléèwé pa. Lórí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kó sí abẹ́ pé kọ́ máa tọ́jú wọn kọ́ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ọ̀tọ̀ ni tó ń kọ́ wọn. Àwọn ọmọ ọdún méje ọmọ ọdún márùn-ún tọ́jú ọmọbìnrin òun náà ni tó ń fipá bá lò pọ̀. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ìròyìn eléyìí náà tún rè. Ọwọ́ ba ọmọ kan tó lẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn míì láti jí bàbá rẹ̀ gbé. Débi pé wọ́n san mílíọ̀nù mẹ́fà náírà. Ọwọ́ ti bọmọ ó ti ń dajú tò. Lákọ́lọ́ àwọn ikọ̀ elétò ààbò. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀yá mo tó tajú kán rí ìròyìn kan láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ni o. Ọkùnrin kan náà ti káwọ́ ẹ̀pọ̀n rojọ́ nílé ẹjọ́ nílùú Ìbàdàn. Lórí ẹ̀sùn pé ọlọ́gun ẹni tí ń fẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́gun. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Kìí ṣe ìròyìn mọ́ wípé ọmọ àgùnbánirọ̀ kan ó gún bàbá rẹ̀ pa nílùú Àbújá. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọyẹ mú kàlẹ́ towó tọmọ àtàìkú báàlì ọ̀rọ̀ ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn.
1: Yíga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 9046714. Ẹgbẹ́ àjọmọ̀ gbọ́lọ́.
2: For this Niger, everybody go chop. Whether you

0: your friend, even your ex, everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your mind go dey tell you say you go chop something. This offer go last from April to July.
1: Oh yeah, come on, pada lati oke lohun. Ogbona no tutu leyin bemberoyin. Oh yeah, ja bere lati ipile Ogun. Iroyin eleyi to ko wa lowo mi le ise olapa lo ti mo oko yawo ati obi kan to je yawo e lori ibon se ti lo ji omo keke kan won lo ji gbe ile ise olapa ni ipinle Ogun lo je pe o ti fi kele ofin o ti fi gbe oko yawo kan ati yawo e yi ti won ni won lowo ninu jiji omo keke kan ti won ji gbe ti o je pe won to dola emi awon omo keke ki meta won to dola won lowo won ni mowe ni ipinle ohun iyin lowo nu ati jade ti en to je agbenuso ile ise olapa ni ipinle na oluseye babaseye to fita ye je bi ati jade on bo se ti win o da ko awon afurasi na o ni oluwa oluwa oluwa ran kan mi kainde ugo chuku na ni obirin ohun won ni oko re o ni ugo chuku matthew na ni owo ba awon mejeji won ti wa lakolo won bayi omo osu merin o na ni won lo ji gbe tan ni o se bi eni po fe ran lowo lo ba gbe nigba ti ya re to sun lowo owo sa ati ba lo ba gbo mo sa lo o gbona nu tutu leyin bembe royin o nji o no gbe jade losan tuni o gbona nu tutu leyin bembe royin iroyin ile to wa lowo mi re o ye gbo Ogbona nu tutu leyin bembe royin lati ipinle Oyo baba agbalagba kan o nla mo ti rebo sinu kanga bayi igbo fe lo mu ike to bo kanga lo ba rebo be ipinle Oyo on lele ti sele Baba agbalagba kan oni iroyin fi ni pe ajo eleyi ti o je panapana ni ipinle Oyo na ti dola emi baba on bayi e ti won ni ore bo sinu kanga ni oju ona Irawo Road Atibo ni ipinle na eyin to je alaga ajo to nri si panapana ni ipinle Oyo to tun je oludamona pataki si gomina Seyi Makinde lori oro ina Maruf Akinwande o lo fi di isele mule nu ati jade to fita ye gẹ́bó se ti wí ó ní àwọn àjọ panápaná ọ̀hún lọ́jọ́ pé wọ́n gba ìròyìn wípé ọkùnrin kan lọ́mọ̀ ti rẹ́bọ́ kànga ni lẹ́gbà tí ó ń gbìyànjú láti fẹ́ yọ ike kan èyí tó bọ́ sínú kànga láwọn ikọ̀ rẹ̀ nàmbá tètè lọ síbẹ̀ tí wọ́n sì lọ dóòlà ẹ̀mí ẹ̀wọ̀n gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ìwé ìròyìn punch onógbe jáde lọ́sàn-án tòní ògbóná nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn ẹni bí agbébọn kan wọn kò gìrì gbé àwọn èèyàn méjì tí wọn rìnrìn àjò lójú ọ̀nà ìdí ayùn rẹ̀ sí ìjẹ́bú-òde nípínlẹ̀ ọ̀yọ́ ìṣe ni àwọn agbébọn kan tẹ́nikẹ́ni ọ̀mẹyẹ tó sun wọn ni wọn ni wọn tún ti jí àwọn èèyàn méjì gbé báyìí ní ojú ọ̀nà ìdí ayùn rẹ̀ sí ìjẹ́bú-òde níjọba ìbílẹ̀ olúyọ̀lé nípínlẹ̀ ọ̀yọ́ ìṣẹ̀lẹ̀ yìí ó ń lọ wáyé láì tí ju bí ọjọ́ márùn lọ èyí tí wọ́n ní wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ náà èyí tí ó ti dá jìnìjìnì bolẹ̀ sí àwọn èèyàn lórí ọ̀rọ̀ ìpèníjà èyí tí wọ́n ní ó wá ṣe ìpèníjà ètò ààbò tó sapá kan jàmọ́ ní agbègbè ọ̀hún ìròyìn fi ẹni pé àwọn èèyàn ọ̀hún ni wọ́n ní wọ́n ń bọ̀ láni ojú ọ̀nà ìjẹ́bú-òde kó tó di pé àwọn agbébọn ọ̀hún ọlọ́ọ̀dẹ gbọ́dẹ̀ wọ́n ń bẹ̀ kẹlẹ́dùnmarì kọ́ sàánú ni ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ dsp àyínládé ọláyinka fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ìwé ìròyìn vangard onúgbe jáde lọ́sàn-án tòní ògbóná nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ náà mo sì wà ògbóná nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọkùnrin kan náà ti káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ ń lé ẹjọ́ ń lu ìbàdàn lórí bó ṣe ti gún ọ̀rẹ́bìnrin rẹ̀ tí ń fẹ́ tẹ́lẹ̀ ọmọ̀gun lọ́bẹ̀ ọkùn ẹni ọdún 64 kan tí wọ́n pokọ rẹ̀ ní ọlánìyí fàákẹ́yẹ lọ́jọ́ pé ó ti yọjú sí ilé ẹjọ́ báyìí èyí tó wà ní mọ̀pọ̀ nílùú ìbàdàn lórí ẹ̀sùn wípé ó gun ìyàwó rẹ̀ eléyìí tí ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n ní ó gun ní igo logun o fakeye ohun ni won kawo epon lojo lori esun meji yidira omi alaafia ru ati ikani labuku ani loba ni ohun omo je bi esun eleyi ti won fi kan en to je olufisun ileise olopa inspector ayodele ayeni o so fin le ejo na bi pe owu wa laabi on lojo ke ojo karun dinogbon osu keta odun ta wa yi ni ona usage ni lubadan ani nse ni ayeni ohun lo ni fakeye o se ikolu si iyawo to nfe tele to poko re ni bose lo ba gungun lejika o gbona no tutu leyin bemberin daily post ile kunrere re nlo wa losan tuni o gbona no tutu leyin bemberin iroyin ele to to wa lowo mi re oye egbo o gbona no tutu leyin bemberin

ọwọ́ ti ba ọmọ kan eléyìí tó jẹ́ pé ọlẹ̀ dí àpòpọ̀ pẹ̀lú ẹlòmíì láti jí bàbá ẹ̀ gbé wọn bá tún san mílíọ̀nù mẹ́fà náírà oríléeṣẹ́ elétò ààbò ló jẹ́ pé wọ́n ní àwọn tó ti ṣe àṣeyọrí ò lórí bí wọ́n fi kélé òfin gbé àwọn afurasí méjì kan tí wọ́n ti rí ọmọ kan eléyìí àti alábàtan rẹ̀ kan eléyìí tí wọ́n ní wọ́n gba mílíọ̀nù mẹ́fà náírà ìyẹn ni lórí pé wọ́n jí ẹbí wọn kan gbé ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá yìí ni Anthony Occum Placid òun nínú àtẹ̀jáde tó fìta ni ó ti fi léde pé wọ́n káwọ́ wọn pọ̀yìn rojọ́ lórí ilẹ̀ dí àpòpọ̀ wùwọ̀ ọ̀daràn ìjínigbé àti ìdígunjalè tó fi mọ níní àwọn nǹkan ìjà olóró lọ́nà ìtọ́ ní ìpínlẹ̀ Kaduna ní afurasí ọ̀hún tí ó ti wà ní akóló wọn náà pè ní Yusuf Rabu àti Musa Adamu ní ọwọ́ bà wọ́n nígbà tí wọ́n ṣe ìwádìí lórí bí wọ́n ṣe jí Alhaji Rabu Jelani bí wọ́n sì ti jí gbé wọ́n ní ọmọ rẹ̀ ńlọ́lẹ̀ dí àpòpọ̀ pẹ̀lú ẹlòmíì tó tún jẹ́ alábàtan wọn láti jí bàbá gbé ìwé ìròyìn Vangard òun ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́ ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ilé ẹjọ́ Lẹ́kìtì ó ti ju àwọn méjì kan ó ti jù wọ́n sí ẹ̀wọ̀n 50 ọdún 50 years báyìí lórí ẹ̀sùn ìjínigbé ni ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú Adó Èkìtì náà ni ó ti dájọ́ fáwọn méjì kan wípé kí wọ́n máa lọ sí ẹ̀wọ̀n 25 ọdún ẹnìkọ̀ọ̀kan wọn lórí ẹ̀sùn ìjínigbé ni àwọn èèyàn ọ̀hún tí wọ́n fi ẹ̀sùn náà kàn tí wọ́n ní wọ́n jẹ̀bi rẹ̀ ó ní Ibrahim Abubakar àti Usman Abubakar àti tó fi mọ́ Abdullahi Abubakar àwọn tí wọ́n ká wọn pọ̀yìn lójọ́nù tó fi mọ́ Abdulaziz Alebiosu èyí tí wọ́n ní ọgbẹ́mímì tiẹ̀ lásìkò tí ẹjọ́ ọ̀hún tó ń lọ lọ́wọ́ wọ́n ká wọn pọ̀yìn lójọ́ níwájú onídàájọ́ Lẹ́kan Ogunmoye lórí ẹ̀sùn mẹ́ta eléyìí tí wọ́n fi kàn wọ́n ilẹ̀ dí àpòpọ̀ wùwà ọ̀daràn ìṣekúpani àti ìjínigbé ni wọ́n fi kàn wọ́n ìwé ìròyìn Daily Post gbé ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́ ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn olùkọ́ kan ni wọ́n ti jù sáàmú ọgbà ẹ̀wọ̀n wọ́n ní ọlọ́mọ ọgbà atẹ́gùn ń bẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n tún ti iléèwé pa lórí pé ó ṣe jẹ́ pé àwọn ọmọ kéékèèké tí wọ́n fi sọ́dọ̀ ẹ̀ kọ́ ọmọ ọkọ wọn wé nǹkan míì ló ń kọ́ wọn ní jẹran sunkún sí wọn ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ugongo nípínlẹ̀ kánò tìjà ní bílíàmínú lọ́jẹ́ pé ó ti pàṣẹ báyìí kí wọ́n lọ ti iléèwé kan tí wọ́n pè ní Al-Hadid ẹ̀tọ́ jẹ́ iléèwé aládàáni kí wọ́n lọ ti pa lórí ẹ̀sùn ìfipá bá àwọn ọmọ kéékèèké mẹ́rin láti fipá bá wọn lájọṣepọ̀ títí ọ̀hún kò sẹ́yìn bí ilé ẹjọ́ májísrèètì bí ó ṣe ti ju ẹni tí ó jẹ́ olùkọ́ ní iléèwé ọ̀hún tí wọ́n pè ní Uncle Kamal bí wọ́n ṣe ti jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ni ẹni tó jẹ́ agbẹjọ́rò èyí ni Badamasi Sulaiman ńlọ́mọ̀sọ lórí bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ti rí wọ́n ti ní àìtí ilẹ̀ olùkọ́ ọ̀hún ìná ni ó ń fipá bá àwọn ọmọ mẹ́rin tí wọ́n jẹ́ ọmọ ìyá ó ń fipá

0: bá wọn lájọṣepọ̀ nílé ìwé aládàáni kan ní ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn àgbà àyà méjì kan nílé ẹjọ́ ló ti jù sáhàámọ́ náà tọwọ́ bá wọn jáde lórí pé kí ni ọmọ ọdún méje ni wọ́n ń bá lájọṣepọ̀. Àwọn àgbàlagbà méjì kan ní ìròyìn fi ẹni pé ọwọ́ ti bà ní agbègbè ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Òwèrè nípínlẹ̀ Imo gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá bí wọ́n ti mú wọn lórí ẹ̀sùn fífipá bá ọmọ ọdún méje kan lájọṣepọ̀. Àwọn afurasí ọ̀hún ni Godfred Iyerebe Hamadi tó jẹ́ ẹni 70 years àti Sydney Oyemere tí wọ́n ní òun jẹ́ ẹni 60 ọdún. Wọ́n ní ṣe ni àwọn èèyàn ọ̀hún ìlọ́jẹ́ ọmọ ìgbìmọ̀ àwọn àgbà ní ìlú kan tí wọ́n pè ní Umuoma. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n ní ó wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe lọ fi ẹjọ́ sùn wípé ìṣe ni ó ń bá ọmọ ọ̀hún ọmọ kéékèèké ń bá lájọṣepọ̀. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ọmọ agunbánirọ̀ kan náà ni ó ṣekú pa bàbá ẹ̀ nípínlẹ̀ nílùú Àbújá jàì. Bàbá àgbàlagbà kan ní 53 tí wọ́n jẹ́ oníṣòwò ọ̀gbẹ́ni Adimike Godwin ni ìròyìn fi ni pé ọmọ rẹ̀ tó jẹ́ agunbánirọ̀ náà ni ọmọ gun pa látàrí bí wọ́n ṣe ní èdè àìyedè kan ọbẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì nílùú Àbújá. Ìròyìn fi ni pé ńṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ní ọjẹ́ ẹni tó jẹ́ olóògbé ọ̀hún lọ́jẹ́ ìlú mọ̀ká tí àwọn èèyàn mọ̀ tó jẹ́ pé wọ́n ní ó ń ta àwọn nǹkan kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó wáyé. Ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àtọmọ̀ ní èdè àìyedè ńlọ bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì lọ́mọ bá mọ̀ ọbẹ̀ lọ́ba gún bàbá rẹ̀ ọba gun pa kọ́lọ́hún ọba ọ̀sánú ni. Ìwé ìròyìn Vangard òun náà lẹ̀kúnrẹ́rẹ́ ló wà lọ́sàn-án òní 08162519991. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àmì ẹ ṣeun.
1: Ìrọ̀lá yóò máa ní gbé wa lọ lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣeun.
1: Lókè lókè láti ìta gbọ́ lábẹ́ ìdí àná.
0: Ọ̀ya ń gbọ́ yín.
1: Kí ló wá ṣẹlẹ̀ gbọ́ ìjà wa ń gbọ́ ìbá ẹ̀? Ọmọ kékeré kó máa ti máa bẹ́rù bàbá ẹ̀rí bókùdẹ̀ káàtúwé owó ló ń wá. Kí ló ń lé ilé ayé yìí? Ẹ̀yin òbí ẹmúlítà àwọn ọmọ yín o.
0: Ẹ ṣeun.
1: Àmì ṣe lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣeun. 08162549991. Ó gbóná inú.
2: Ẹ kásán.
0: Ẹ ṣeun.
2: Láti ìgbàrókè.
0: Ọ̀ya ń gbọ́ yín.
2: Akọmọlábẹ́bùkọlá ló ń sọ láti ìgbàrókè.
0: Ọ̀ya ẹ dá sí.
2: Ó gbóná inú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ẹ jọ ẹ hun àwọn ọmọbìnrin ni mo bá sọ̀rọ̀ kọ́ máa wọ ọmọ wọn o. Torí àwọn èèyàn tó ń bá àwọn ọmọbìnrin sùtọ́mọ àwọn kéékèèké sì kò dáa o.
0: Ẹ ṣeun. 08162549991. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Ó gbóná inú.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Bàbá Bèjì láti ọ̀rẹ́.
0: Ọ̀ya ń gbọ́ yín Bàbá Bèjì.
3: Ṣé wọ́n dá wọ́n jọ náà àti ọmọ tí ó pa bàbá rẹ̀ ṣé ó dá? Ọlọ́ọ̀bà kó sàánú ọlọ́ọ̀bà ọlọ́jọ́ ni máṣe wá ní ọmọ oró kánípọ̀ ká o.
0: Àmì ò ẹṣin.
3: Ọlọ́wọ́ sàánú iléeṣẹ́ àdàbọ̀ ní Bàjẹ́
0: o. Àmì ò ẹṣin o. 08162549991. Ó gbóná inú. Hello. Ó ti já. 08162549991. Ó gbóná inú. Hello.

0: ojú òpó ń tilẹ̀ pọ̀. Ẹja máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́, àsìkò ti lọ gan náà. Ìyókù yóò di ọ̀la, a máa pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Òun abáṣe lónìí ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la o. Ẹ̀yà ajá gbélé ayé ká ṣe rere, torí pé èrè ló pé ìka ò pé. Ìpolówó ọjà ṣe pàtàkì, ẹ máa kó ìpolówó ọjà yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí. Lórí ètò yìí, ọjà yín yóò sì tà dáadáa. Ògbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dá òun náà ló kọ tèmi jẹ́ o, ire o.
1: Yèé ga, ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714. Bẹ̀m̀bẹ́ ròyìn, ẹ jẹ́ àjọmọ̀ gbọ́ lọ.

0: Nigeria Chartered Insurance Institute of Nigeria. Àjọ ilé-iṣẹ́ àdójútòfò nílẹ̀ Nàìjíríà. Ẹ̀ka tipinlẹ̀ Ondo àti Èkìtì. Ní tẹ́pẹ́pẹ́ ọ̀sẹ̀ ìpolongo. Ìdójútòfò fún tọdún 2026. Èyí takori rẹ̀ jẹ́ ìdójútòfò. Ọjọ́ ọ̀la tí a sọ dọ̀tun. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday. Ọjọ́ kọkàndínlógún sí Thursday. Ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún yìí. Tuesday ni ìpolongo. Láwọn ilé-ìwé. Ilé-iṣẹ́ kéékèèké àtàlábọ́dé. Wednesday lálọ kéde láwọn ọjà wa. Nígbà tí Thursday di ọjọ́ fún àpéjọpọ̀ àjọrò pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n akọ́ṣẹ́mọṣẹ́. Ọlọ́pọ̀lọ́ pípé ní di ètò ìdójútòfò. Àwọn fàsìkò yìí jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ń yọ ní ètò ìdójútòfò lábẹ́ òfin àjọ adójútòfò tọdún 2025 NIRA Act 2025. Ẹni tó nílé tó jálágbèéká àtàwọn tí wọ́n nílé tí wọ́n ń lò fọ́fíìsì, ilé ìtajà, ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fẹ́ni ó bá ní mọ́tò, agbanisíṣẹ́ tó ń lóṣìṣẹ́, ó kéré jù òṣìṣẹ́ márùn-ún. Gbogbo onílé epo àtẹni tí ń ta gáàsì, gbogbo onílé ìwòsàn, àwọn dókítà, àtòṣìṣẹ́ elétò ìlera tó kù, àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn ayálélówó. Ìjìyà tó nípọn ló wà fẹ́ni tó bá yẹ kó ṣètò ìdójútòfò tí ó sì ṣe bẹ́ẹ̀ o. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pè sórí nọ́mbà yìí 0805-309-9019. Mr. Àtàndá Ọlárẹ̀wájú, ààrẹ ẹgbẹ́ àwọn adójútòfò nípínlẹ̀ Ondo àti Èkìtì. Àwọn ló ń kéde.
1: Ọpẹ́ sí Ọlọ́run fún ìgbáyé rere ní gbogbo ẹbí òkèdèǹgbé. Kí ń kéde ikú àti ètò ìsìnkú màmá wa àti màmá wa wọ́n. Late Mrs. Abigail Fatima Òkèdèǹgbé, ọmọ Yọmbádé Akérèdọ́lù, tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 18 98 years lókè èpẹ̀. Bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o. Wednesday 16 oṣù kẹfà ọdún yìí láwùjọjọ àjàbọ̀ ẹ̀ káàkiri ìlú Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Friday 16 oṣù kẹfà ní ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ládùúgbò Akinuwa Ìṣẹ̀lú Ọ̀wọ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìtẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá wá di Sátidé láwù ṣe ìsìn ìdágbére ní New Church Cathedral òkè Ògún Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ka ilẹ̀ sinmi nílé rẹ̀. Ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sin ló bímọ yóò wá sọlẹ̀ ní Narin's King Event Center Housing Junction Ọ̀tàpẹ̀tẹ́ Ọ̀wọ̀ màmá wa Ọ̀wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé.
2: Aya Ògèdèǹgbé Agbógunbóró, ọmọ olúlo ẹ̀gọ́, ọmọ alùhàn gbàwọ̀ sórínà, ọmọ alọ́jà mẹ́ta yọ ọ̀nà òjò, kọ̀bánárigigi tán, ọ̀yánáwáta, ọ̀yánámúchẹ́jọ kẹta.
1: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde.

0: ti gúnṣẹ́ rẹ̀ dé.
1: Èyí náà máa fa ìsọjí kan bá ti ṣe.
0: Orí ìtúsílẹ̀ ọmọ ẹ̀dá.
1: Èyí máa ń dálé lórí.
0: Ìsọjí ọlọ́jọ́ mọ̀kànlélógún.
1: Bí kò ṣe ohun tí ìyá bẹ̀rẹ̀
0: yìí. Báwa kú ọgbẹ̀yìn lébẹ̀.
1: Orí ogun ayé kan mọ́ra pamọ́ kẹ̀ẹ́dì ọlọ́yà.
0: Ibẹ̀ ni àṣírí ogun tí a tún.
1: Ìjọ kejì oṣù kẹfà.
0: Títí
1: ìjọ kejìlélógún oṣù kẹfà ọdún 2026 yìí.
0: Ìjọ mọ̀kànlélógún.
1: Bákan ni.
0: Aago mẹ́rọ̀mẹ́rọ̀.
1: Ojoojúmọ́.
0: Ìsọjí wọn bẹ̀rẹ̀.
1: Àkọ́rí ìsọjí
0: ìlú. Ìdásí Ọlọ́run láàrin lásìkò.
1: Àti àfiyèsí.
0: Láàrin àríyànjiyàn.
1: Torí tèmi rẹ̀ níjọ́ Ọlọ́run kò ṣe ohun ti pàṣẹ ìsọjí.
0: Àgbọ̀yẹ gbogbo ara tẹrẹ.
1: Rárá ìyẹ̀bọ nínú ogun
0: àgbàgbẹ́.
1: Aago mẹ́rọ̀ lójoojúmọ́.
0: Ìsọjí yẹn bẹ̀rẹ̀.
1: Bí kò ṣe ohun ti.
0: Látijọ́ kejì oṣù kẹfà.
1: Títí níjọ́ kejìlélógún
0: oṣù kẹfà ọdún 2026.
1: Àbájá ìbò sí ìsọjí.
0: Iwájú Ẹ̀yẹ̀mẹ́gun Grammar School gan.
1: Tí a sọ kalẹ̀.
0: Kò ṣe ohun ti.
1: Ní ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀
0: Ajibala.
1: Di Elesure.
0: Esure Kingdom.
1: Robert Paul.
0: Olúyẹmí.
1: Àti ọ̀pọ̀lọpọ̀ ìrántí Ọlọ́run.
0: Ọlọ́run ló sẹ́ nínú ìsọjí.
1: A ti tú ọ sílẹ̀.
0: Pásítọ̀ Dr. Paul.
1: Bàdá rẹ̀.
0: Olùgbàlejò.
1: Ṣúra tẹ́tẹ́ kú àbọ̀ nínú ìsọjí.
0: Yẹ́sù dúró dè ọ́.
2: Ondo State children, are you ready? KidsCon 2026 is here. Get ready to party and collect your fine, fine gifts from Daddy BGO. Yeah! Coming up on Saturday, 23rd of May 2026 at Obafemi Awolowo Hall, Futa, Akure. Please note this time to accommodate more schools. Only 15 and not 25 pupils and students are expected from all primary and secondary schools in Ondo State. In their lovely neat school uniforms plus two teachers, registration starts by 8 a.m. featuring acrobatic displays, musical performances, choreography, instrumentals, and cultural displays. Competitions with many prizes to be won. Star prize, bicycles, yay! Tricycles, books, and many more. For inquiries, please call 0803-422-5541. Kids Con for Ondo State Children 2026 is fully sponsored by Honorable Dr. Olubunmi Tunjojo, Honorable Minister of Interior, Federal Republic of Nigeria.
3: Yay!
2: Daddy BGO!
3: We love you!
2: Mrs. Fumi Bankole, MDCEO, Kate Korn, announcer.
4: How many times have you heard, we'll get back to you this year? Too many, right? But what if your breakthrough isn't someday but right now? If you're serious about your career, come closer to your radio. The Nigeria Jubilee Fellows Program, NJFP 2.0, a flagship initiative of the Federal Government of Nigeria in partnership with the United Nations Development Program and supported by the European Union, is connecting young Nigerian graduates to real work opportunities. We're placing talented graduates in 12-month fully paid fellowships.
5: Rise up, Naija. NJFP 2.0 is here. Applications are open. Over 300,000 received. 8,000 fellows already placed. Don't miss out. Visit www.njfp.ng and apply today. NJFP 2.0, connecting Nigeria's talent with meaningful career opportunities.
6: Ẹyà gbé ṣeṣeṣe bí kò dáró dọjọ alẹ́. Ikúyọwọ́ àgbẹ̀ kúrò nínú àárọ̀ dídá. Ẹyà lùkọ́ gbìyànjú àti kóṣùn dorú ọ̀gànjọ́. Ikúyọwọ́ ẹyà lùkọ́ kúrò nínú oṣù kíkùn. Iná sugi teru teru. Omi dànù tágbètágbè. Ìkòkò ńlá fọ́ọ̀dà páàdì. Aṣọ olówó ńlá fún àyà gbẹlẹgẹdẹ lọ́jọ́ ayẹyẹ. Yéè tìjì kagbá òkú màmá wa.
7: Yéé ti Mrs. Janet.
6: Ọ̀tún àrẹ̀mọ ẹ̀dìbò.
7: Ẹni tó sùn nínú olúwa.
6: Nígbà tí wọ́n pẹ ẹni ọdún 97.
7: 97 years lókè yèèpẹ̀.
6: Ayẹyẹ tí yóò wáyé.
7: Ní ọjọ́ 29.
6: Oṣù tá a wà nínú rẹ̀
7: yìí. Ọjọ́ 28.
6: Oṣù yìí.
7: Ní Christian Wake.
6: Níbi tí orin ọlọ́kọ̀jọ̀ kan.
7: Yóò ti máa wáyé.
6: Látàgọ́ mẹ́wàá àárọ̀.
7: Dalẹ́.
6: Ọjọ́ 2.
7: Ọjọ́ 29.
6: Ní ayẹyẹ ìsìn àṣekágbá.
7: Fún ìyá wa.
6: Tí yóò wáyé ní St. Thomas Anglican Church.
7: Èrúsù àkókò.
6: Làgọ́ mọ́kànlá àárọ̀ kéréke.
7: Lẹ́yìn èyí.
6: Níwọ̀ ẹjọ́ wẹ̀mú.
7: Ẹni ọmọ sí lóbi mu.
6: Yóò máa wáyé ní orí pápá.
7: St. Thomas Anglican Church.
6: Ibi tẹ́ mi kí ló fi ń ṣe yìí.
7: Yóò ti máa
6: dá yín ní àràyá.
7: Ẹ̀dà Jacob.
6: Ọ̀làdàpọ̀.
7: Ẹ̀dìbò.
6: Pẹ̀lú àwọn ọmọ
7: àti ọmọ ọmọ.
6: Ló ń pariwo pé.
7: Igbá

0: mo ku ojo opo di afaramejo ku anu sa sofo oba se se gbe ilu iyan mo ba oba jimo tulu akore atalaga ohun elere bi ebi osopa ko ti re wale asa oni ko jo saye fo dere mo rin lojunjo osu kero odun 2025 leyan odun meta de logorun laye oloye adebinpe igeogunleya ladejana orun re o gare ojuku omo se omo re momo musun lorun o ketekete omo omomo lisulede leyin re omo laye gbedegbede bo ni layin omo laye kan mayeun omo osopa gba jagun omo ekun fin tori tori omo ekun fin turu turu omo ekun fin taden taden o buda buda omo orun mi la roku aremode dale mo re ro giri omo lomo wa jijeran esi omo lomo wa jimu jagbo wese omo ekun kerin lubu fe pepe sunre o ketekete omo lolukede
1: tedun tedun sugun pelu ope si olorun la fin kede ipapoda mama wa oninu re madam esa olusola omo arije iya to ba late mama ti fi dale le lese jesu
2: masu
1: le la don 93 years ni mama esa olusola o ma ri je se kolojo to de bi to si ku won se lo ni yi to ba dojo ru ogunjo osu karun odun 2026 as a service of thanks isori onigbagbo fun mama pese george pan life bible church nile omo won to wa ni convenient avenue afaw road of feather housing aduekiti ni ago merin role to ba dojo alami se ojo kokelelogun osu karun aiso onigbagbo yo waye follow gbe nile won to wa ni number 3 gbajuma street off danjuma street nitosi saint john's and mary hospital akure to ba ojo ajima ojo keje logun may isikeyin o waye follow gbe ni saint thomas church isika akure ki won to gbe won lo si ite ile ijosin na popo sise ni omo se ni otele o nigbagan goodness hall and event palace agagu road by custom ondo road akure masulaye olugbala mama esa olusola o ma ri je olufe awon julo gbogbo e ni runu
3: tedun tedun sugbon pelu ope fun oluwa ni a fi kede eto isiko ore wa egbon wa baba wa ati baba baba wa ogbeni segun ibokun ajayi aksia eni to dagbere faye ni on the 23rd of December 2025 nigba ti ton ti lo adorin odun laye 70 years bi eto isiku yo se lo niyi Thursday 21st May 2026 by 10 a.m. ni a o gbe oku won lati Jesus mortuary lo si ile won number 21 oke Irewole Street Oshin Lekotas Akure irole ojo yi kan na ni dede ago merin ni isin asale onigbagbo yo waye Friday 22nd May 2026 ni ago mejo owuro ni a o ferufu ni ile ologbe ti o wa ni number 21st Irewolede Street Oshin Lekotas Akure ago mewa owuro ojo yi kan na ni isin ijade owa ti idupe yo waye ninu ile ijosin CAC Oke Isegun Irowo Street Akure keti leyin isin ni igbalejo yo tele ni DOT Event Center opposite Silo Oda Road Akure sleep on our beloved friend ti Resurrection Day we love you but God loves you more announcer Pastor Dele Omolafe on behalf of committee of friends.
4: Pentecost Alive wà láyé Pentecost 2026. Ẹyin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
5: Ayé mi yóò dán
4: ìjọ anglican ti orílẹ̀-èdè nàìjíríà ẹkọ àkókò
6: wọn bẹ ìdarí ọlọ́run látọwọ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ ob ìbàdàn jp
4: bíṣọ̀bù wa ní ìjọ anglican ilẹ̀ àkókò
6: àti lórúkọ ọba àlùfáà ní wọn kọ ọba èèyàn síbi ìsọjí ìwàláyé pentikọsì ti ọdún
4: yìí ní sunday 24th of may 2026
6: pẹ̀lú ọkùnrin tí ó wí pé
4: ìrírí pentikọsì
6: experience
4: iṣẹ́ àwọn apostoli oríkejì ẹsẹ̀ kínní wọ
6: ìkẹrin monday
7: ìtọ́jú ojú iṣẹ́ abẹ fún ojú èyí ni láti sọ fún gbogbo aráàlú ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ wípé ilé ìtọ́jú ojú àti dádé memorial eye care foundation láti ìlú ìlọrin ṣe àgbékalẹ̀ àyẹ̀wò ojú ọ̀fẹ́ ìtọ́jú ojú ọ̀fẹ́ àti iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún ojú ọlọ́jọ́ mẹ́ta eléyìí tí yóò máa wáyé ní inú ọgbà st andrew cathedral ìmọ́lá ọ̀wọ̀ nínú Boys Brigade House, bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday, ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún, 21st May 2026, títí di ọjọ́ Saturday, ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún yìí bákan náà, 23rd May 2026, ọjọ́ mẹ́ta péré ni ètò náà yóò fi wáyé. èyí kéyìí nínú àwọn ìṣòro yòówù tí ń bá ń dà ọ́ lámú tí ń da ojú rẹ lámú ojú tí kò lè kàwé tàbí tó ń rí kurukuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa bọ̀ láti wá jẹ àǹfààní ètò náà láti aago 7 òwúrọ̀ 7 AM di aago 4 ìrọ̀lẹ́ 4 PM lójoojúmọ́ fún àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àwọ ojú eyeglasses ó wà lóríṣiríṣi fún títà venue St Andrew Cathedral Imola Owo nínú Boys Brigade House owó káàdì nìkan ni olùkópa yóò san o tí owó káàdì náà sì jẹ́ 3000 naira 3000. Ẹ pè wá sórí phone number yìí fún ìbéèrè 0912-824-6138. Ọlọ́run kò ní gba ìmọ́lẹ̀ gbogbo wa o.
2: Àjànàkú sùn bí òkè. Kàtí ìrẹ́rìn ó dúgbò kàtí ìrẹ́fọ̀ ó dọ̀dàn. Kàtí rí ọ̀nì bíi àbáríà. Late Aishi Joshua Ọmọ́tayọ̀ Olisa of Isolo Kíkété Rúmọ̀sí 13-13. Ó mọ̀ dege mìíràn o. Èlé kètèkété ìyànmọ́. Kàmúṣe àṣekágbá òkú àbáríà. Aishi Joshua Ọmọ́tayọ̀ Kíkété Rúmọ̀sí 13-13. Lólíjọ́ kọkànlélógún. Làṣàlẹ̀ orin onígbàgbọ́ Lúlé àbáríà 13-13 lè sọ̀lọ̀. Àti olíjọ́ kejìlélógún. Oṣù karùn-ún ọdún kaayi. Wọ́n máa ṣe ìsìn jáde òkú. Ní St David Cathedral. Ìjọmu Àkúrẹ́ Ẹ̀yìngbẹ́ Wẹ̀jẹ̀wẹ̀mú Ayé The Amazing Event Hall Ọ̀dà Road Àbákobí Fẹ́mi Ọmọ́tayọ̀ Lamẹ́ríkà Aba Adébóyè Ọmọ́tayọ̀ Bíkú Ìkèlí Rope Aba Gbóyèga Ọmọ́tayọ̀ Èlí Nàìjíríà Aba Bùkọ́lá Ọmọ́tayọ̀ Èlí UK London Aba Bọ̀sẹ̀ Ọmọ́tayọ̀ Èlí Amẹ́ríkà Aba Sùnbọ̀ Ọmọ́tayọ̀ Èlí Amẹ́ríkà Ìyẹn ọmọ rẹ̀ fọ ojú kò mú wọn mọ̀ mọ́ ká kó o. Kò sì yan ayé kọ ìyáyan méjì sákọ tabolúlẹ̀ rẹ o. Àbárí a lọ mọ èjì ọ̀bọ̀ mọ̀ lálẹ́ ọmọ aṣòro mọ̀ ṣàkà ṣòro. Kálẹ́lẹ́mi sọ̀rọ̀ màmá yẹyìn ti káyà sùn. Kọ́ máa ti ṣàgbápọ̀rọ̀ lọ́ọ̀bà iṣẹ́ lọ́dún tó lúlẹ̀ rẹ. Ọmọ lọ́ọ̀bà rìn jẹ ulẹ̀. Òkìtì kékeré ò sọ̀lọ̀ kó ṣẹrun dẹ. Ó kù dé àgẹ́mi débẹ̀ lóró bẹ́kùn. Ìgbẹ́lì kù dé àgẹ́mi débẹ̀ ó dodi ọni. Ọmọ ọwọ́ mẹ́kùn máa kúrò lómi méjì yá péje jì lálà. Kétí ọmọ níṣù kéde fà máa ṣàṣe kágbẹ́ òkú àbáríà.
8: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádolẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0

0: Ọlọ́run apostle Esther Abadeki Okoluwa gbà mí lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tu orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Olúwa gbà tèmi rò èyí tí ó máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Olúwa gbà mí lọ́wọ́ ìyá kìlómítà 4 Adóòwò Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò kó rẹ̀ ní ọjọ́ náà lára wọn ni Prophet Ezekiel Akinbíyì Mark Evangelist Wálé Adélẹ́yẹ Pastor Olúwájú Ìtàn Pastor Akínbọ̀dẹ̀wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàgbé àdúrà yìí lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Prophetess Doctor Bisi Aláwiyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́run Ṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlà ti Kristi lágbàáyé OIPC 2026 I shall be called a new name.
1: Ilé-iṣẹ́ kan bẹ lóde lẹ́yìn tí wọ́n ti ń ra aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio ó yá ẹja àjọ débẹ̀.
2: Sísun láyé bá sísun ṣáàlà.
1: Ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní Mass Fashion Studio wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ lálẹ́ dìlífà product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 Mass Fashion Studio ẹ̀dẹ́wà wò lónìí ẹ rí pérere ntolúwa.
3: Ọ̀gá Sẹ̀mi o, this roof wey I buy don dey leak again o, customer don dey call me, they don dey complain.
4: My friend, I don tell you before, na from Homeport I dey buy my roof o.
3: You mean am?
4: Yes o, Homeport extra strong, extra thick alu zinc and galvanized roofing sheet, the one wey no go rust, e no go fade, e no go bend under sun or rain, and I dey hold am down with Homeport premium galvanized roofing nails. Everything dey hold gidigba. If rain fall or wind blow like this, nothing dey leak, bend or remove. All my customer just dey happy.
3: Ha, Oga Semi, myself, I dey go buy Homeport now.
5: Hey, no be all roofing sheet or nails dey the same o. That's na why Homeport roofing materials dey make am make it strong and make it last. Extra thick alu zinc or galvanized sheet, we no dey bend, we no dey leak or rust easily. High strength anti-rust nail with dey hold sheet strong for one place. The roof wey dey last year after year, rain after rain without any problems. Make you no settle for less o. Build with Homeport and enjoy peace of mind. Make you buy your Homeport building materials today. Call us on 0805 555 3779.

0: wàyí àmìnà ìmọ̀kọ́mi mahmudu lẹ́bí wàhádàhù lọ. Wọ́n ní ìpè wọ́n ní òun náà ni ààyè tí ọlọ́run ọba Àlékíọlá tí ó palẹ́sẹ̀ fún ànábì tó bá ànábì sí àǹdéhùn rẹ̀ wípé òun yọ̀ǹda rẹ̀ fún ànábì sàlàsánà. Òun náà ni ààyè kíni o, ààyè ọpẹ́, ààyè tó jẹ́ wípé ẹni tí a fún ní yọ̀ǹda pé kó ṣe nǹkan, òun náà ni ó ṣe kíni o, òun náà ni ó ṣe. Torí pé lọ́jọ́ ìgbéra lè kí á mọ̀ ha kò ní rọgbọ. Kálukú ni ó wà ní in tí àwọn olóyìnbó ń pè ní state of igidi pigidi, tí kálukú ò ní mọ inú odó tí ó da ọ̀hún lá sí, kálukú ò ní mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò já sí. Ọkọ̀ ò rí ìyàwó yóò sá lọ, bàbá ò rọmọ yóò gbérọ́, ọmọ ò rí bàbá yóò tu dànù. Ẹ rí, kálukú ò ní wá mọ bó láti bó láyà sí ìwò láṣe. Kálukú ò wà nínú commotion, kálukú ò ní mọ ibi tí ọ̀rọ̀ òun ò já sí. Lọ́jọ́ ìgbéra kíámọ̀ ọjọ́ tí à ń sọ yìí, àwọn èèyàn ò mọ lúwẹ̀ẹ́ inú ogun tí bá ń jáde lára wọn. Fàínà nurse wọ́n ní ẹ̀rí àwọn èèyàn ọjọ́ tí à ń sọ yìí, yẹ̀lẹ́hákù ń yọ́ mọ̀lẹ́kíámọ̀ ti fi dálíkà lè mú kí fìlàzín algom. Wọ́n ní ẹ̀rí àwọn èèyàn lọ́jọ́ tí à ń sọ yìí, ìpayín keke, wàhálà, ìdààmú, mọ́lá ìtì kùnà tó yẹ pé àwọn ọmọ nìyẹn gan ní lè withstand ẹ̀. Fàyàkúlù bádùn libad níbi tá a bá ti wá ra, tá a bá ti ń dààmú káàkiri tá a lọ tá a ń bọ̀, apá kan wà ó àmọ́ sọ fún apá kejì pé utlubu man yashfa'u lana indala, ẹ wá já wá ẹni tí yóò bá wa ṣì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Kó ti ẹ̀ dájọ́ kó bá ti ẹ̀ jẹ́ pé iná náà lọ̀rọ̀ já sí kọ́lọ́n sáti ẹ̀ dájọ́, tó ẹ̀ pálẹ̀ jẹ́ náà lọ́rọ̀ ó já sí kọ́lọ́n sáti ẹ̀ dájọ́. Tó bá sáti ẹ̀ dájọ́ kálukú ó ti ẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ já sí. Imanar yálà inú náà ni ó á ìmọ̀lìjànà, ṣùgbọ́n dúdúró èyí tó yẹ wípé mikdaruhu khamsina alfisana, gẹ́gẹ́ bí ìgbà tá a bá ka 50,000 years ní ìdúró ọjọ́ kan péré ọlọ́run ọba Àlékíọlá ní yóò dà gẹ́gẹ́ bí 50,000 years ni. Lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn ni pé ṣé 50,000 years yẹn ṣé tọ̀dọ̀ ọlọ́run ọba ni? Torí pé ọlọ́run ọba tún padà sọnu suratul hajj wípé inna yawman inda allahi ka alfisanati mimma ta'udun, ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba 50,000 years ní táwa ń kà lé ayé ni o. Tọ́ ó dá náà ṣé 50,000 years tí ọlọ́run ọba Àlékíọlá ń sọ nínú Kùránì yẹn pé yóò ṣe déédéé dúró ọjọ́ kan, ṣé 50,000 years ti ayé ni àbí ti òǹkà tọlọ́run ọba subhanahu wa ta'ala tó rí fáṣí pé inna yawman inda allahi ka alfisanati mimma ta'udu, pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba ó ṣe déédéé 50,000 years ilé ayé. Sẹ́yìn ni àwọn àáfàá wọ́n tún fi ìmọ̀ wọ́n tún fi han ara wọn lórí ẹ̀. Àlìmúyí èyí tó wù kó rí kó jẹ́ èwo lọ́dọ̀ ọgbọ́n bẹ̀ ṣé kọjọ́ kan ṣe déédéé 50,000 years tá ń kalẹ̀ ayé ni kó mọ ikú ọ̀sẹ̀ ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala, tàbí kó jẹ́ 50,000 years òǹkà ilé tí à ń kà ní ìsìn jẹ̀mọ́ mùsùlùmí. A rí wípé ogun tá ń sọ yìí kìí ṣe wàsá, kìí dẹ̀ ṣe kíni o, kìí ṣe ẹran rírọ̀. Nas'alu llaha salamata wa al'afiya. Àwọn ọ̀rọ̀ ọmọ sọ fún wa wípé ẹ̀wà já ẹni tó bá sì pẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba, torí pé wàhálà yìí pọ̀, ìdààmú yìí pọ̀, ìdàbò yìí pọ̀, ìpayín keke yìí pọ̀, ìnira yìí pọ̀. Fayadhabuna ila adam abil bashar, wọ́n wà á lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ bàbá ńlá bàbá wa pátápátá, òun náà ni ànábì wa adam. A wọ̀ lọ sọ́dọ̀ bàbá ńlá wa adam. Fayadhkuruna min awsafihi allati mayyazahu llahu biha, àwọn ọmọ ènìyàn àmọ sọ fún bàbá pé ìrẹ ànábì ádámọ̀ gbogbo àwọn ìkẹ́ ìdẹ́ra tí ọlọ́run ọba Àlékíọlá tó ṣe fún bàbá ńlá wa ànábì ádám. Àwọ̀ àmọ ṣàlàyé àwọn ìkẹ́ yìí àwọn ìdẹ́ra yìí, àmọ ṣàfihàn rẹ̀, àmọ sọ wípé inna llaha, dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala khalaqa kabiyadihi, ọlọ́run ọba dá ọ pẹ̀lú ọwọ́ rẹ̀. Wa asjada laka almalaika, ọlọ́run ọba Àlékíọlá sì tún pa àwọn mọ̀láíkà láṣẹ pé kí wọ́n forí balẹ̀ fún ọ. Jẹ̀mọ́ mùsùlùmí gbogbo àwọn nǹkan tá a mọ̀ ọ́n sọ lọ́jọ́ náà lọ́hùn, òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam, òun ànábì ti fi mọ̀ wá nínú sunna rẹ̀. Wa allamaka asmaha kulla shay, ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì tún fún wọ ànábì adam, ọlọ́run ọba tún fún ọ ní ìmọ̀ nípa orúkọ gbogbo ohun tí nǹkan jẹ́ pátápátápátá. Fayakulun, wọ́n àmọ́ sọ fún ànábì wa adam lọ́jọ́ náà wípé ishfa lana inda rabbik, ìdá ànábì adam wàhálà yìí pọ̀, àdánwò yìí pọ̀, wàhálà yìí pọ̀, ìpayín kẹ̀kẹ́ yìí pọ̀, ọ̀wá bá bẹ lọ́hùn kọ́lọ̀hún ti ẹ̀dájọ́. Allah tarọ ilá àmọ́ nánú fi, ǹjẹ́ ọ̀wá rí wàhálà ta kóra wa sí lónìí báyìí, wonú ìdààmú tá a wà lónìí báyìí. Fire test, ànábì wa adam òun náà ṣe kíni o, òun náà sọ pé ohun tó bẹ́ẹ̀ yo ma so wipe li annahu asallaha bi aklihi min ash-shajar ese to so olohun onu ran tin jona pe to emi o to eni ti o le lo ba olohun lati lo sipe fun gbogbo eyin omo anabi adam lo ni tori pe emi na ran ti pe olohun ba le kan ni ki ma je eso mo ise kini o mo si je eso wa ma'lum anna shafi'a idha kana inda shay'un yakhdushu karamatahu inda al-mashfu ilay fa inna la yashfa'u li khajalihi min dhalika wani inu to si nle ona ni pe kino anna shafi'a pe gbogbo eni ken to ba fe sipe fun yan idha kana inda shay'un yakhdushu karamatahu to ba ni nkan to ye pe yo tapo si ala apanle re tin be lodo eni to ba fe sipe lodo re pe e ba gba pe lagbaje dakun e sanu e eni e gbodo je eni ti o lo mo ti o mo kanga ti nkan kan o ni si ni a iwaju eni ti o fe lo sipe fun ti o mo deru ba pe ah kini mo le dim lowo fa ina o la yashfa li khajali oni nabi wa adam ko ni se kini o ko ni wa sipe nitori pe yo mo beru wi pe olorun ba le kola ko mo a khada hun olorun ba le kola ko mo gba omu pelu ese ti o nse pelu pe o yapa si ase ti olorun ba le kola pa won ati yawo hun pe kan mo je nibi eso nigba ti olorun ba le kola to fi ameji sinu ogba alijanna bo tile je pe anabi wa adam olorun ba le kola ki o ba sale fun ikere qaditaba allah alayhi wa tabahu ada olorun ba le kola o ti gba tutu ba re o ti forijin o de ti fo mo qala ta'ala olorun ba so pe wa aso adam rabbahu yenu suratu toha olorun ba ni wa aso adam rabbahu faghawa olorun ni olorun ba subhanahu wa ta'ala o so fun wa pe aso adam rabbahu anabi adam o se olorun ba re faghawa ese re si ye summa tabahu rabbuhu fataba alayhi leyin wa gba na olorun ba le kola olorun ba gba tutu ba re olorun ba le kola o wa sa fo mo re olorun ba le kola o gbe ga o si fi ona mo lakin likuwati hayaihi min allah i'tazab sugbon nitori pe anabi adam o je ni to ni tiju pupo sisaka ni olorun ba subhanahu wa taala eleyi lo fa ti anabi wa adam ti o fi wa so pe ah o to be lati lo se kini o lati lo ba olorun ba subhanahu wa taala lati lo sipe fun eyan ma anabi adam loni leyi wa gba na thumma yadhabuna ila nuh ama anabi adam o tun lo soda anabi nuh wa yadhkuruna min awsafi lati imtaza biha bi annahu awwalu rusul arsalahu allah ila al-ard a tun lo ba anabi nuh ipe iwo nuh olohun dakun sanu wa kun wa lowo ba lo be lohun ba lo sipe lodo olohun ko lohun ti e dajo a tun a mo so fun anabi nuh ipe mo ki olohun ba subhanahu wa taala o si oni akoko ojise si gbogbo orile olorun ba patapata iwo ni awwalu rusul iwo ni ojise akoko the first messenger to wa sorile aye o na ni anabi nuh fa atazil woni anabi nuh na onu se kini o onu to so pe rara ohun le lo sipe bi anna usallallahu ma laysa lahu bi ilmi in qal oni tori pe ohun na se kini o onu wa so pe ohun le se nitori pe ohun pada bere lowo olorun ba le kola nipa nkan to won ni mo nipa re tori pe igba ti anabi nuh nigba ti o kan oko oju omi to ko olorun ba le kola ni ko mo pepe ka won yen mo wole sinu oko oju omi yen awon olumo tafsir won je ko yi wa wi pe ohun ka awon eyan ti won wonu oko won kere si awon eranko ti won wonu oko awon eranko to wonu oko na won po ju awon eyan lo sugbon anabi nuh nigba to pe omo re wi pe ire omo mi wa wonu oko oni saawi ila jabali yasimuni min alma oni ma ya ba mi ah oko te nkan yen ah ko ni tumo kankan tori pe tojo te nso e ba pada ti e wa ro to ba bere ma lo sori oke te mo muslimi a si ri wi pe ah ori oke a gbo laye pe ojo kan ro laye ki o si oke nidi so awon ton ba lo sori oke won ri pe awon ni isma kuro ni bi owa abi awoda abi agbara ojo won ri pe ko si bo si se kini o ah bo si le po to ninu riro a ri wi pe ko le si apata ojo le si apata nidi ile ti jo toro sugbon science o wa o sugbon agbara olorun ba le kola oju science ibo lo eleti omo anabi nu to nso pe saawi ila jabali yasimu ni minal ma pe ma lo sori oke ti o da bobo mi to mi ba de ti omi oni le si nidi science lo won so yen sugbon anabi nu won so fin pe ah ile omo mi la asima li yaum illa ma rahima rabbi ko si enikeni ti o to le save anybody ninu ojo yi to ba bere sin ro ojo to pe yo ma ro latoke yo tun ma ro lati nu ile ele mejeje so kini mejeje o pade ara won so nitori na ko si enikeni to le la enikeni pe lowo ekun mi loni o omo anabi nu o nsoro science anabi nu o nsoro mujiza e ri pe mujiza si ju science lo nitori na a gbogbo awon nkan woyi bi o se sele anabi nu wa so pe nigba ti omi gbe omo re lo gege bi olorun ba ali kala so fan alquran karim pe rabbi in abni min ahli olorun ba mi omo mi ara ale ni mi ni o wa inna wa'daka alhaq wa anta ahkamul hakimi a adeun to ba si se ododo ni iwo si ni a oba ojogbon julo iwo ni oba to je pe to oba dajo ko si enikeni to tun de tun kan ti wo olorun ba ali kala to oba dalejo ko se enikeni ti o le tu ibere ti anabi nuh ti o bi lowo olorun ba subhanahu wa taala ipe rabbi inna bini min ahli ya omo mi family mi ni o na ni yo lo ni eri lojo gbadal kiyama ta ba lo ba wi pe ko ba si pe lodo olorun ba subhanahu wa taala pelu ogo olorun ba subhanahu wa taala to ba tun dijo mejo atumo tesiwaju lori pe igba ta ba tun wa lo ba anabi ibrahim kini nkan ti anabi wa ibrahim kila awon na kini won so kini won mu wa ni awujare pe awon lanfani lati lo si pe fun wa lodo olorun ba subhanahu wa taala titi dejo mejo ta tun ma pade lori eto yin eto wa eto alhidayah emi omo ya yin abu aiman ala asali lonki wa wipe liko huna bil asali wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Here you go there.
2: Mom, you didn't add milk.
1: No need to. Taste it and see why.
2: Wow, but how?
1: Is it milky?
2: Yes.
1: Is it creamy?
2: Yes.
1: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
2: I love it, Mommy.
3: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
4: Milo!
5: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you, say you go chop something. This offer go last from April to July.
6: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
7: Oníbàárà mi ọ̀wọ́n. Mo ń kọ lórí YouTube ni.
6: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
7: Ah, dátà láti MTN ó yàtọ̀ mà ni. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
8: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀.
9: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0800.
2: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
5: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-A-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sì pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C, turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: you go there?
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.
1: Wow, but how?
0: Is it milky?
1: Yes.
0: Is it creamy?
1: Yes.
0: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
1: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
3: Milo!
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
5: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n iṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ìlà fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
6: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
5: gas ni o.
6: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò pé èlò ni wọ́n ta.
5: Bẹ́ẹ̀ni
6: tí wọ́n lọ wò kó tó di pé wọ́n wà ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kínní ní ọ̀dọ̀ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti mọ sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
5: Ogójì ọ̀sẹ̀.
6: Ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
5: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wà gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń ràá, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀. Ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wà gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
5: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún?
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ta kan sọ fún àwa wa lọ sanwó rẹ. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan. Kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
5: Níbo ni ọ́fíìsì yín?
7: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
6: Olúléṣẹ́ wa sì wà ní No. 6 Ike Asogu Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
8: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070 74
3: 0702-542-9995. Lẹ́ẹ̀kan sí 0707-454-2995.
6: Ẹ ṣeun olóòtú.
5: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tí ẹ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
8: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
9: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀.

0: application àṣírí ọ̀la ni níbi tó ti lè ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o ti fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa CD

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Ṣó lè fi irun mi dárú ara yìí?
5: Oníbàárà mi ọ̀wọ́n, ó ń kọ lórí YouTube ni.
4: Ṣó ní data tó pọ̀ tó bá yẹn ni?
5: Data láti MTN ó yàtọ̀ mani. Pẹ̀lú irinwó náírà péré, wọ́n jẹ́ àǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta data.
6: Má dúró má rosẹ̀, jẹ́ àǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún ₦1,000. *312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
7: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Má fi fún rẹ́sòfò.
1: Má fi owó rẹ́sòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí o ti dánwò o ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀ Vigo Kababa capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ́bò ilẹ̀ wa papọ̀ dódíndí tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú ẹ̀wọ̀n a máa lè gbà wọlé bí ojúlówó ọkùnrin Vigo Kababa capsule ọ̀nà àbáyọ ìbí kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Kababa capsule nìkan ló lè ròyìn bó ṣe jogún mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó Chemist and Pharmacy lágbègbè yín ilé-iṣẹ́ Ayo Aba Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0038606858 lẹ́ẹ̀kan sí 0038606858
1: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹsí pẹ́ẹ́sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: torí ọpẹlọpẹ àgbẹ ni òjé bí ó pọba ọpẹlọpẹ àgbẹ ni òjé kébi ó pàjòyè ìjòyè pẹ̀lú èjìgbà àlẹ̀kẹ̀ ọpẹlọpẹ ọpẹlọpẹ ẹ̀yìn àgbẹ̀ ni ọba tó nílùú ọpẹlọpẹ àgbẹ̀ ni òjé òbí ó pọba pẹ̀lú adé rí wọn kábíyèsí ara pápá là ń bẹ́ tubi gìjàgìjà lápàdé ẹkùn lọ́dàn ẹ pẹ̀lẹ́ ríro.
1: Mo sọ wípé ẹ jẹ́ ká padà sóko.
2: Ẹ jẹ́ ká padà sóko, ẹ jẹ́ ká padà sóko.
0: Ìyá ńlá jẹ́ bàbá ńlá jẹ́ àtàjèrè ara jèrè fún gbogbo ẹni tí ń tà tí ń rà.
2: Ẹ fa jẹ́
0: lè sáwèrò mi dọ̀la.

ọ̀pọ̀ta wa ń tà nílé iṣẹ́ wa Grow Mighty Overpower Grista Reactive. Ó jẹ́ Reactive náà, à ń lò fún ọ̀pẹ, à ń lò fún mangoro, à ń lò fún pineapple. Ó dákọ mangoro lẹ́ẹ̀kan ni. Àwọn kan sọ wípé kí ni mangoro pé wùsì mangoro. Lọ́dọ̀ tọ̀dọ̀ yín àbí? Àwọn mangoro, àwọn èso tí ń ṣiṣẹ́ lára dáadáa mọ̀ ni mangoro. Àwa Kwara ni lọ́dọ̀ sọ pé mangoro, à ń ká sí fì. Lẹ́gìdì mi fa. Ṣé ẹ rí mangoro tí mo dákọ ń ṣiṣẹ́ nínú àgọ́ ara dáadáa? Ó ní àwọn kan ń gbẹ̀ ní kọ́ńtìrì titi wọn, làwọn kan fi ń ṣe nǹkan ọrọ̀ ajé ní ṣèètì titi wọn. Bẹ́ẹ̀ bá gbẹ mangoro tí ò tètè dìde dáadáa, ẹ bù sí lára. Kí la sọ pé a fẹ́ bù sí? Green Star náà ni Reactive pẹ̀lú Green Star, ẹ po àwọn méjèèjì papọ̀.

àwọn oògùn tá a ní tẹ bá ti ń lọ sóko tá a ní kẹ mú dání àwọn rèé o ẹmú rìátìfù dání ẹmú gírísà dání àwọn méjèèjì ẹ kó wọn sínú báàgì kan ẹ kó sí ẹgbẹ kan tẹ bá ń lọ sóko nù ẹ má gbàgbé gromaiti àti ofa power ó di mẹrin àwọn tá a wà ń tà nù àwọn náà là á tún ta fa partner ó di márùn kelgo plus àwa là ń tà ó di mẹfà tiyín ò ní ta ẹ ní ṣe rí ibú kẹ tó gbóni sókè grisa ilẹ̀ tó bá ti dòkú ilẹ̀ tẹ́ rí ẹ̀ ẹ gbé grisa lọ́bẹ̀ àwọn yẹn náà mọ bá ṣe ń bálẹ̀ sọ̀rọ̀ grisa ni grisa reactive yìí ní máa ń rinofet ní máa ń rí package ilẹ̀ tí ò tí ì fẹ́ kú tí ti ń gbìyànjú àti ikú kò lágbé yẹn lọ́bẹ̀ bàbá wa fẹ́ ṣe kó dáa a wà pa méjèèjì papọ̀ ẹ fi fọgi wálẹ̀ ìdí ìkòkò yín ẹ gba ẹ̀gẹ́ fesìdí ẹ̀gẹ́ tí ẹ bá fesìdí àgbàdo yín máa kọ́ yín kan ní èní ẹ̀yin tí ẹ bá fẹ́ gbin àgbàdo mò ń bọ̀ lórí yẹn àwa náà là ń ta kill gold plus ó là fi ń fi kòkó ṣé kí kòkó lè ṣolẹ̀ fi sá kolóbá kolóbá ṣé kí n má tàn yín ẹ mọ̀ bọ̀ ń lè ṣe ẹ fún toast modern farmer ọba làgbẹ̀ ẹni ká fún yín ní ofa power ìyẹn tí kòkó fi ń so oògùn náà là ń pè ní ofa power gromaiti tẹ́ ẹ fi ń sá kolóbá kolóbá torí pé ẹrẹ fẹ́ lé yín kúrò lóko ẹ wá ń sá kolóbá kolóbá torí wà fẹ́ bọ́ ọmọ yín adéwálé àyùbá ṣùgbọ́n ẹ̀yin sá kolóbá kolóbá torí pé ẹrẹ ń dáàgì oko mọ́ yín lọ́wọ́ ẹrẹ ń wọ́rì yín ẹrẹ ń dìstọ́ọ̀pù yín ẹrẹ ẹ wá ń sá kolóbá kolóbá torí pé ẹrẹ fẹ́ lé yín lóko níbi tí gromaiti ń ṣeré lọ́dọ̀ fún tos gromaiti là á fi fọ oko ẹrẹ ó sì dágbére fún yín tí ẹrẹ bá gbúrò orúkọ yín yóò gbagiri lé ẹ wá ń sá kolóbá kolóbá torí pé ẹrẹ lé yín déwálé àyùbá ó ní kí ni kolóbá kolóbá torí pé a fẹ́ fọ àbí ẹrẹ náà wá ń ṣe wá ń sá kolóbá kolóbá torí ẹrẹ ẹ bọ̀ ń bọ̀ ń lé iṣẹ́ fún toast modern farmer kẹ wá gbo oògùn ẹrẹ ẹ kí là á lò fẹ́rẹ́ gromaiti ni àtàwọn kòkòrò tẹ́ ẹ̀ fojú rí àtẹ́lẹ́ tẹ́ ẹ̀ ń fojú rí ló bá tán ṣúgà já reactive force iṣẹ́ ẹ̀bọ̀dá ni wípé ó máa rí nofate ó máa rí package ó máa rí new ilẹ̀ grisa òun ló máa ń jẹ́ kílẹ̀ ní okun àti agbára gbogbo àwọn nǹkan tí ẹ gbìn lórí ilẹ̀ á dúdú ni bí egúre bẹ́ rì nínú àwọn oògùn tá ń tà ni mò ń dákọ ìyẹn bẹ́ẹ̀ kí ọgọ plus kò la ní bí òjò bá ń rọ̀ ní ojoojúmọ́ bẹ́ẹ̀ bá ti fi kí ọgọ plus nínú oko yín ṣé kí n má tàn yín kò sí bí òjò ṣe lè stubborn tó kòkó yóò lo 28 days kó tó lè mọ rí ká pè ní 28 days ṣùgbọ́n nínú oko àwọn tó já sí àwọn sí fan lẹ́dọ́ àwọn apálára lómi fọ́n àwọn tíátíátíá kákàkiri lẹ́kìtì lẹ́dọ́ logun state wọ́n ń jẹ́kọ́ yé mi pé bọ̀dá kò fóṣì ọmọ oko oògùn tó dákọ pé ń lo 28 days yìí mọ̀ ń lò tó ta ti n ò ní bẹ bá a wá ṣe tanù ẹ jẹ́ kí n dákọ ẹ̀kan tó kù kí n tó máa lọ fa partner yìí ni òun ló máa ń gbógun ti kòkòrò kan tá à ń pè ewé kan tá à ń pè ní àfòmọ́ àfòmọ́ bí oríṣi bíi márùn-ún ló wà o gbogbo àfòmọ́ ẹni àfòmọ́ tó bá ti ló kọ ẹni máa ń gba sí lára yóò sì bá titi ẹ̀ jẹ́ yóò kú fínfín ẹ jẹ́ ká dòdì kejì mú bọ̀.

0: Fontos mon en femme en bas la wè. Chekin matan yin. Gugba un ogo ti mo dako e ko kwa ato gede ati kini ni kankola an lo fun o. An lo an ogo yi, an lo fun e ge, an lo fun okwe bi mo si sole e kani. An lo fun isu, an lo fun kukumba, an lo fun tomati atata. Emi n temi gan mo tun lo fun safara mo tun lo fun yana paja ninu ile mi se ke mo tan yin a n lo fun owo a n lo fun gbogbo awon kan tin jade lati ninu ile awon ogun yi a n lo fun efo tete a n lo fun efo soko a tun lo fun efo ogure gan
1: dari la bi teba
0: e a n lo fun kasu amo ni ba se n lo fun kasu
2: ko
0: la se nlo fun ope ma lo mo to ba je pe green star to ba je pe ope ti o mura ti o se daada green star atawon kankan idi e la fi fin si gege bi fertilizer to ba je yi pe ko le mo so daada ki omo e ki epo yin ko si mo ni omi eyin to ri omi eyin te jido eyin ti gbogbo odo wa lohun ehe pe ki ope yin le mo lomi ko si mo ni omi daada ko mo lokunra ko de mo so randi randi lati bere odun titi dopin odun ba se lo mo mo grow mighty offer power reactive mejeje un la po papo la wa mo fi orun e a fi gbogbo orun wonu gbogbo nu edi ti o wonu e daada awon opete ti n dagba ti no ma da mo n ba jeun a wa so debi wi pe a so debi wi pe yawo yin o mo pe yin ni daddy ọpọ yóò ṣo débi pé ìyàwó yóò mọ pé yìí ń bọ̀ dá.
1: dúkìí sí modern family. modern family.
0: àkọ ẹ mọ dán máa sọ pé má lọ mọ yẹn àkọ ọ pé bọ̀dá má lọ mọ dádì wa.
2: ọjọ́ wọn.
0: kọ́lọ̀ jẹ́ kí n tètè rí nẹ́tíwọ́ọ̀kì. yòówẹ̀ ọlọ́run jọ̀ọ́ jẹ́ rí nẹ́tíwọ́ọ̀kì.
1: bẹ́yàn ní sọ kíbi.
0: bá a ṣe ń lo fún ọpẹ nìyẹn. má lọ mọ bòwò la ṣe ń lo fún ẹ̀gẹ́. pátápá ẹkọ kan ìjèjì kí n tó máa ń lọ ẹgẹ báyìí là á ṣe ń lo fún ẹgẹ díẹ ẹgẹ là á fi fín ẹ grow mighty àti ofa power ẹ po méjì èjì papọ ẹ fi fín díẹ ẹgẹ ẹ sì fi fín bí òmùnú bí ewé ẹgẹ ń dáadáa a jẹ kí ẹgẹ yẹn kó ní stamina dáadáa a jẹ kó ní okun àti agbára èyí ń wò bẹẹ lọwọ ń wò ní kó wá o yóò bá ni mo ní kó máa bọ lọdọ mi ò wá ní stamina a jẹ kó ní okun àti agbára dáadáa.
1: sẹ̀bù ní bí o.
0: èèyàn kan ń gbọ́ mi ní àfiṣe ni programu fún bọ́ọ̀lù.
1: mo pọ́ pàpà tó ná fi ṣe sẹ̀bù mo lánàá.
0: a máa ń àfìfín igi àtẹwé ẹ̀gẹ́. bó ṣe jẹ́rìí o ẹ̀gẹ́ yẹn ò ní tètè rà nísàlẹ̀ kòkòrò ní jẹ́ kó rà ó di mé ní ẹ̀gẹ́ náà a wá ní agbára ní okun àti agbára a sì ta kọjá àyè débi pé tẹ̀ fi ń wú ebè mẹ́wàá tó jẹ́ pé kò ní kún apẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yẹ lò bí mo ṣe ní kẹ́ṣe lò tí ẹ̀gẹ́ yẹn bá ti pósù méjì ẹ kọ́kọ́ lọ rèé fi grow mighty sí kò ní jẹ́ kó ní kòkòrò tó bá ti pósù mẹ́fà ẹ lọ rèé fi reactive ẹ fi reactive sí papọ̀ mọ́ green star a jẹ́ kó gbéra ńlẹ̀ pàápàá a mọ́ lọ gọ̀dọ̀gọ̀dọ̀ tó bá ti ń pé bí oṣù mẹ́jọ ẹ lọ rèé gbé grow mighty àti ofa power ẹ̀mí sì méjèèjì papọ̀ ẹ wá fi tewé tegbò ẹ wá fi kalẹ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé yóò sì ta dáadáa kò sì ní rà ẹ bá ti ń wé ibì kan àbọ̀ báyìí apẹ̀rẹ̀ ti kún lẹ́ẹ̀kan mọ́ lọlé. bóò la ṣe ń lò fún àgbàdo.
1: gbogbo àgbẹ̀ tó bẹ
0: nílẹ̀. bí àgbàdo yín bá ti wà níbi ọmọ oṣù méjì bá ti ẹ̀ fẹ́ ṣe dáadáa grow mighty dàbí reactive ẹ kọ́kọ́ fi ro àgbàdo kẹ́ ẹ tó gbìn ẹ bá ti fi rò nínú èní ọjọ́ kejì lẹ́ lọ gbìn bẹ bá ti wá gbìn tán ló bá tán tó bá ti ń lo bí oṣù kan àkọ́kọ́ ẹ lọ fi ní grow mighty torí kòkòrò mo mọ̀. bẹ́ẹ̀ bá ti fi rò ó tán bẹ́ẹ̀ bá ti fi tán lẹ́ẹ̀rin bí oṣù kan tó bá ti ń tó bí oṣù kan àbọ̀ ẹ o ofa power àti ofa power àti grow mighty bí ẹ ṣe fẹ́ lò yìí nìyẹn o ẹ jẹ́ kó rí kó ti ń tú díẹ̀ díẹ̀ kó ti fẹ́ mọ́ tú kó ti ga tán oníkẹ́ tó lo grow mighty àti ofa power ẹ fi fin. ṣùgbọ́n o ọpọlọ là á fi ń ṣe yí o tí ò bá tì í tú tẹ́ lọ rèé fi ní grow mighty àti ofa power ó máa ń àgbàdo yẹn máa ń ga a ga kọjá àyè a ga jù to ba ma pada yo mo soro soro bae lo mo ri omo yen na ni weto omo yen to bi dada o sugbon ko ni pe meta a de ti fe gaju ogbon lo Iṣẹ́ta ti tèmi inú oko lèmi ń gbé a mọ̀ nípa iṣẹ́ oko nǹkan tí mò ń polówó fún yín èmi náà ń lò ó tí mo lè ṣàlàyé bẹ́ẹ̀ fún yín ni. Bí mo ṣe ń sọ lẹ́mọ́ gbàgbé tó bá ti fẹ́ mọ tú tẹ́tí pé yóò tú ní ọ̀tún la sọ́jọ́ mẹ́rin tó bá jẹ́ pé èmi lẹ̀ yín ni bí ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ tó ń gbàrà wọn ó kàn máa pẹ́ ni 070-54-51-44-77 lẹ́ẹ̀kan sí 070-54-51-44-77.
1: Kòsàgbẹ̀ kòsàn orílẹ̀-èdè o, àgbẹ̀lẹ̀ àdájú ìjọba ẹgbẹ́ bọ̀ ti wọ.
3: Ẹkùn dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalàgbẹ̀ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́ ló rán mi sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ oṣù yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa, a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé, ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalàgbẹ̀ Globally, èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa. Ká sì kórè lọ́pọ̀ yanturu. Ẹ wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí, ká bá wa dowó pọ̀, ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa. Ọ̀rẹ́ àgbẹ̀ ni wá, a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀. Àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹ gbárùkù ti iléeṣẹ́ Ọbalàgbẹ̀, kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe, tá a sì tún tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i. Iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́, 10,000 students. Bákan náà, ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún. Iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ní kò dúró. Ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ̀sán ti ṣèbálẹ̀ ọjà. Ní báyìí, àwọn èròjà oògùn tí mú kí iṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára. Ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu. Àwọn èròjà bíi overpower, amoko jípépé, amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn, grow mighty, awogbárùn, aṣọkọ fún ẹrẹ́, oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́, reactive force, èròjà fúnlẹ̀ lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀, green star organic soil conditioner, eléyìí ti ń lọ sọ́nà jíjìn láti pèsè oúnjẹ tí ilẹ̀ wa nílò. Bákan náà ni Cure Gold Plus, ẹkùn ọkọ kòrìkòrì lókè ẹ̀gàn tí ń gbógun ti kòkòrò tí ń ba kòkó, ata, tòmátì àtàwọn nǹkan ọ̀gbìn míì jẹ́. Gbogbo àwọn èròjà wọ̀nyí ní bẹ́ẹ̀ ńlẹ̀, bẹ́ẹ̀ bá rà á, tẹ́ ẹ lò ó, ẹ̀yin náà máa dúpẹ́ fọlọ́run ni. Láti bá wa dòwòpọ̀, ẹ máa bọ̀ níléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalàgbẹ̀. Àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa rèé o, nílùú Ọ̀rẹ́, a wà ní 11 Olúṣeyí Street, Oríta Òjò, Odigbo Ọ̀rẹ́, nílùú Ondo 35 Ilemoboro Street, Sabo Ondo. Bákan náà, ẹ lè kàn sí wa ní Ìjẹ̀bú Ìjẹsà àti Ìwòye Ìjẹsà. A wà ní Oníbòkun Building, opposite St. Matthew Primary School. Fún ìbádòwòpọ̀, ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pè sórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: Ààrẹ 070-54-51-44-77, Ìyálájẹ 080-34-68-44-19, GM 080-51-83-15-25, Royal Father 080-66-40-63-12. Ẹ má gbàgbé o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalàgbẹ̀ Globally, gbọ̀ngbọ̀n la wà lẹ́yìn gbogbo àgbẹ̀. Ẹ súnmọ́ wa, ẹ bá wa dòwòpọ̀, ẹ sì gbárùkù ti wá kí gbogbo wa ó lè rírè iṣẹ́ àgbẹ̀ jẹ. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ o. Àmì.
1: Ọbalàgbẹ̀.
4: abẹ̀lẹ̀ ẹ̀dọ́jú ìjọba ẹgbẹ́ bọ̀ ti wọ́n.
5: Funtus Modern Farmer ọba làgbẹ̀, ọ̀rẹ́ àgbẹ̀, ọba kan àgbẹ̀, alátìlẹyìn àgbẹ̀, gbogbo orúkìtà lè máa pe iléeṣẹ́ Funtus Modern Farmer. Gbogbo kọ ló bá mi lára mu. Iléeṣẹ́ tó mọ ibi tí bàtà ti ń ta àgbẹ̀ lẹ́sẹ̀. Tó mọ nǹkan tí àgbẹ̀ ní ìdì ní gbogbo ògbà. Iléeṣẹ́ yìí ló ń pe gbogbo ẹ̀yin àgbẹ̀ pé kẹ́ fọkàn balẹ̀. Lóòótọ́ ni gbogbo kan pọ̀ bìlìkòlò ní dédé àwọn òpin fún ẹ̀yin àgbẹ̀. Àmọ́ ẹ fọkàn balẹ̀ ọ̀nà àbáyọ ti dé. Iléeṣẹ́ Funtus Modern Farmer ọba làgbẹ̀. Ó ní ká sọ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ pé 50% discount. Gbogbo
6: ògùn tí sàgbẹ̀ lóore
5: ti ń jáde ní iléeṣẹ́ wa. Ìdáàdọ́ta la ti já pò lórí ìkọ̀ọ̀kan. Ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ yín lọ lọ́wọ́lọ́wọ́. Yàtọ̀ fún ìdáàdọ́ta lórí ògùn tẹ́ bá ti rà. Níbi ìdérí ẹ̀ gangan gan. Ní gbogbo ẹ̀bùn wà tẹ́ mọ jẹ. Bá ti bọ́ ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀bùn. Ó wà nira ògùn kankan kò mọ jẹ̀ ẹ̀bùn bíi mútọ̀ ayọ́kẹ́lẹ́. Ọ̀kadà tuntun yanranyanran. Ìjì ńlá kan gbangba. Ẹ̀rọ amúlétutù. Ẹ̀rọ fan. Mọ́tò blow. Tí ń lo náà tí ń lo charge. Ẹ̀rọ ìfipò lọ́lọ́kun òjọ̀kan. Pẹ̀lú plasma tẹlifísàn. Gbogbo ẹ̀yin gbajúmọ̀ láwùjọ ọ̀tọ̀ kò ló. Ẹ̀jẹ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀. Iléeṣẹ́ Funtus Modern Farmer ọba làgbẹ̀. Iléeṣẹ́ tí ń ta Gromite ó fa power reactive four. Green Star. Ó ní tètè lọ ro ògùn kó lè bẹ̀bùn. 08062383886. Lẹ́ẹ̀kan sí 08062383886. Ọba làgbẹ̀. Àgbẹ̀ lọ́ba.
7: Ẹ ǹlẹ́ bẹ́ẹ̀ ń o, má lọ mọ́ ọmọ olúọdẹ Ògúnmíyì tìlú ẹ̀ta ayé gbajú Èkìtì Kwara. Ìṣẹ́jú bíi méjì tó kù, ẹ̀gá pọ́n nípò dà lódì.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kini e kaabo sabala iroyin asale wa fun ti role toni lati le sere de Adaba FM 88.9 Yakure ilu Laramokinla wa ta tin gbon Sategun Folajin oye tayo lo niroyin yin sajuna egbo awon koko to wa ni niroyin na awon megbe oselu APC nduro de sibo abele ti le asofin ipinle yi ijoba apapo lo ti wa lojura lakan fi sori lojuna ati dena itakale arun ebola ile ise are lo ngbe igbese lati koju awon ipenija ore eto abo
2: Adaba 88.9 FM lambo
1: iroyin na re lekunre re egbe oselu progressive congress APC nipinle yi lo ti se eto edibo to je ti ile asofin ipinle re to si je lasi ori ni awon tibutoro ipinle yi pelu bi awon omo egbe ti se sapejuwe eto edibo na gege bi eleeto moyan lori ni amudipe ward 5 ati st stephen ward 4 ni ijoba ibile gusu akure nse ni awon omo egbe jade loni yanturu pelu bi won ti se tete de sibi eto edibo un eleeti ko ya awon osise ajo eleeto edibo sile ati ko so alabo na lo pin gbogbo eto edibo na lara awon megbe oluwa femi sunday ati wale obade wa gborin fun bi eto edibo na ti se lo ni rowo rose ni ward 4 ni st stephen elomiran to tun je olukopa yen dokita taiwo fasoranti gborin fun gbigba isejoba awarawa laye ninu eto edibo na irufe eto ohun lo tun waye ni ward 10 ni muslim school ni ita ogbolu ni apa ariwa ijoba ibile akure ni bi awon olukopa ti se gborin fun eto edibo na to ti lo ni rowo rose esi lawon wo du ohun ni eti waye pe won yo kojo ti won yo si kede re laipe lai jina okan lara awon olufero ngba han ninu egbe oselu progressive congress ninu ni sipo gomina nipinle eko samuel manyu won ajose lo ti jupaju se bayi to si ti setan lati se atileyin fun eto ipanupo mu omo oye nipinle na arakunrin ajose lokede oro na nibi ipade awon niroyin nibi ti ogunlogo awon alatileyin re ati omo egbe ti peju pese sibi eto na o se lalaye pe ìpinnu ọ̀hún ló tẹ̀lé bó ti ṣe fi kunlukun pẹ̀lú àwọn tọrọ kan eléyìí tó ń rí sí ìlànà mímú ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú náà eléyìí tí ó tún jẹ́ wípé igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà kadir hamza abafemi hamzat àjọṣe wa ṣe lálàyé pé òun nígbàpọ̀ nínú dókítà hamzat ló sì ṣe lálàyé pé ó ti ṣe ìpàdé tó kàn pẹ̀lú àwọn ìkàn tọrọ kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì ṣe lálàyé pé ètò ìdìbò náà ni àkọyàwó yóò wà lórí ẹ̀ bákan náà ló wá sí lálàyé pé gbogbo ohun èlò ètò ìdìbò eléyìí tó wà nínú igun tiẹ̀ ló ti ṣetán báyìí láti lè jẹ́ kó fi ṣe àtìlẹyìn fún ẹni yòówù tí wọ́n bá panupọ̀ mọ́ gẹ́gẹ́ bí ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú náà ṣáájú ètò ìdìbò abẹ́lé àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress títako ìlànà fífẹnukò mú ọmọ òye òun ló ti wá lè dáadáa báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ àbọ̀rọ̀ yìí jẹ́ kó yé ni wípé àwọn olùfèròǹgbà hàn láwọn ìpínlẹ̀ níbi tí a ti rí ìpínlẹ̀ kwara gombe ìpínlẹ̀ ọyọ adamawa bauchi plateau ìpínlẹ̀ èkó nasarawa rivers àti ìpínlẹ̀ yobe òun ni wọ́n ti ṣe lálàyé pé àwọn ò káwó kẹfẹ́ nìkan kan báyìí pàápàá jùlọ ẹni tí wọ́n bá panupọ̀ mú gẹ́gẹ́ bí ọmọ òye àwọn aládarí ẹgbẹ́ ọ̀hún àti àwọn gómìnà kọ̀ọ̀kan ló ti ń pè fún lílo ìlànà pípanupọ̀ mú ọmọ òye lójú náà ti lè má jẹ́ kí rògbòdìyàn kó wà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ẹgbẹ́ òṣèlú APC níròyìn jẹ́ kó ní pé yóò gùn lé ètò ìdìbò abẹ́lé àwọn gómìnà ní àwọn ìpínlẹ̀ bíi 28 ló bá ti di ọ̀la ọjọ́bọ nígbà tí wọ́n sì tún ṣe ètò ìdìbò abẹ́lé lónìsánsán láwọn ìpínlẹ̀ míì tí wọ́n bá kọ̀ láti fẹnu kò lé ìlànà mímú ọmọ òye wa yo igbakeje alaga ni ijoba ibile ileje meje arabirin Grace ah oniroyin je kuje ni pe won ti jigbe baye latowo awon agbebon ti enikeni ko mo lojo ona ido ipere ekiti ni ipinle ekiti alaga ni ijoba ibile on alabada da lo fidi isele na mule to isapejuwe iroyin isele na gege bi eleti ko dun mo ninu jojo arakunrin dada si lalaye pe awon ajinigbe ohun o ni won ti pe ero bani soro awon toro kan ninu egbe oselu ni ijoba ibile ileje meje latari oro ijinigbe na o wa se lalaye wi pe isele ohun lo sin tin da ilahi lo sile baye papa julo nigba ti won se lalaye pe awon eko eso alabo o ni won ti bere sise baye loju na si le je ki won ri arabirin na gba pada wa yo egbe oselu Nigerian Democratic Congress ADC NDC lo ti se lalaye wi pe gomina nigba kan ni ipinle Anambra Peter Obi lo ti waye kenken bayi to ti duro re bayi gege bi oludije re ninu egbe oselu ohun ninu eto idibo gbogbogbo odun 2027 alaga gbogbogbo ele to nri si ayewo awon oludije to tun je gomina na ipinle Ebonyi Senator Sam Egwe lo fidi isele iroyin na mule to se lalaye pe eto lo waye nilu Abuja o se lalaye pe obi lo ti pa gbogbo awon ilana ton ti ofin ele to ran mo didije ati gege bi o ti se wa bayi ti won se lalaye pe o ti dan gbogbo awon bere latowo awon igbimo toro kan pelu bi nkan se wa nlo bayi obi lo ti wa de oludije bayi ninu egbe oselu NDC leyin igba ti gbigba form egbe oselu ohun sipo are to ti tenu bodo bayi wa yi o ijoba apapo orilede Nigeria lo ti se lalaye pe o ti wa ni oju la kan fi sori to si tun mura sile loju na ti le je ki latari bi itankale arun Ebola ti se bele ni Democratic Republic of Congo to le de Uganda minister for it ilera ton ti igbaye gbadun omo niyan Alipate lo se lalaye pe awon alase leka eto ilera toro kan o ni won tin fu mi un file bayi lori ifowo sowopo pelu ajo ton ri eto ilera lagbaye pelu awon toro to kan o se lalaye pe awon ile ise eleto ilera nibi ti atiri ile ise eleto ntako didena arun lorilede Nigeria ati ile ise port health service ati awon ajo mi leka eto ilera o ni won ti figba na kan soja bayi lojuna a le je ki won gbogun ti itankale arun na minister wa se lalaye wi pe won o ti kefin irufe arun Ebola lorilede Nigeria to si ro awon orilede Nigeria lati tako aye soro yin eleti won gbe kakakiri nipa iroyin na to si sapejuwe re gege bi aye soro yin eleti ko si oto lokan ninu re be o se lalaye pe ijoba apapo orilede Nigeria lo ti se tan bayi lati le je ke lani loye ko wa ati pe orilede Nigeria lo ti gbaruku ti gbogbo on to ye ko se bayi lojina ati ma je ke arun Ebola on ko se

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ èyí tí ìjọ St. Paul's United Church of Kerubim and Seraphim tó wà lẹ́yìn Ṣébí Òkè Méjì Community nílùú Àkúrẹ́ Ṣòro nígbọ̀wẹ́. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọ̀pẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run láéláé olúàgbà ọpẹ́ wa.
2: Àmì.
1: Ẹ̀mí mímọ́ olúàgbà ọpẹ́ wa.
2: Àmì.
1: Atóbi jù olúàgbà ọpẹ́ wa.
2: Àmì.
1: Ọba ìyè olúàgbà ọpẹ́ wa.
2: Àmì.
1: Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì.
2: Àmì.
1: Ní wákàtí yìí olúwa sọ̀kalẹ̀ wa.
2: Àmì.
1: Lálẹ́ òní fi ara rẹ̀
2: hàn. Àmì.
1: Bẹ́ẹ̀ ló máa rí.
2: Àmì.
1: Jésù olúwa wa.
2: Àmì. Àmì. Àmì ni orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìyè rẹ̀ tó rán sí wa. Fún àkókò yìí àti fún ohun gbogbo tó ṣe fún wa dáadáa lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
2: Àmì.
1: Lórí ètò yìí ètò yín ètò wa ọ̀nà sí ìrú ayọ̀ tí ìjọ Kérúbù àti Séráfù oníṣọ̀kan tí a ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúró jayé àdèrètí láti inú ìjọ ìrú ayọ̀ nílùú Àkúrẹ́ níbí. Ohun tí à ń gbé yẹ̀wò ọ̀nà sí ìrú ayọ̀ ohun tí à ń gbé yẹ̀wò náà ni wípé ìfẹ́ rẹ ìṣáájú tí a ń wo ọ̀rọ̀ náà láti inú ìwé ìfihàn orí kejì tí a bá kà láti ẹsẹ̀ ìkejì tó sọ wípé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti dá àwọn tí ń pe ara wọn ní apostelì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí i pé eléke ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o fàyà rán tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. Hallelujah.
2: Hallelujah.
1: A ti ń bọ̀rọ̀ yìí bọ̀ láti bí ọ̀sẹ̀ bí mẹ́rin sẹ́yìn a sì ti wo ní ìpele dé ìpele ìpele tí a sì fẹ́ wò lónìí òun náà ni ìpele ìfẹ́ rẹ ìṣáájú sí ọkọ rẹ. Ọ̀rọ̀ tòní máa bá wa obìnrin ló máa bá sọ̀rọ̀ mo sì fẹ́ kí a tẹ́tí sílẹ̀ láti gbọ́ ìfẹ́ rẹ ìṣáájú ìfẹ́ rẹ ìṣáájú. Tí a bá wo nǹkan tí First Samuel sọ First Samuel 18 ẹ jẹ́ ká kà á láti ẹsẹ̀ ìkọkàndínlógún. Yes kí ló sọ mbẹ́.
2: ṣùgbọ́n ó ṣe ní àkókò.
1: Yes.
2: Tí a bá fi Merabu ọmọbìnrin Saulu fún Dávidì.
1: Yes.
2: Ní a sì fi fún Adreni.
1: Yes.
2: Ará Meolati.
1: Yes.
2: Ní aya.
1: Yes.
2: Mikali ọmọbìnrin Saulu sì fẹ́ràn Dávidì.
1: Ọ̀tọ̀ lẹni tí wọ́n fẹ́ fi fún Dávidì láti fẹ́ Saulu ló fún Dávidì ní ọmọ ó fi dé ọdẹ. Ọ̀tọ̀ lọmọ rẹ̀ tó wò pé màá fi dé ọdẹ ṣùgbọ́n ní àkókò náà wọ́n tún mú ọmọ yẹn fún ẹlòmíràn. Ẹ kàwé yẹn síwájú.
2: Wọ́n sì wí fún Saulu.
1: Yes.
2: Nǹkan náà sì tọ́ ní ojú rẹ̀.
1: Yes.
2: Saulu sì wípé.
1: Ó wípé.
2: Èmi ó fi fún un.
1: Yes.
2: Yóò sì jẹ́ ìdẹ̀kùn fún un.
1: Saulu wá sọ wípé ọmọ tí mo fẹ́ fi fún Dávidì yìí o torí pé Mikaeli fúnra rẹ̀ ó ti fẹ́ Dávidì lọ́kàn rẹ̀ ẹ jẹ́ kí n wá fún sìn kó lè jẹ́ ìdẹ́kùn fún un. Yes. Ẹ kàwé yẹn síwájú.
2: Ọwọ́ àwọn Filistini yóò sì wà ní ara rẹ̀.
1: Yes.
2: Saulu sì fún Dávidì pé.
1: Yes.
2: Ìwọ ó wá di àna mi ní ọ̀nà méjì lónìí.
1: Saulu wá wọ wípé ẹran àwọn oníṣẹ́ sí kí ó lè di àna mi. Yes. So ìwọ obìnrin tó ń gbọ́rọ̀ mi yìí ìfẹ́ rẹ ìṣáájú ń kọ́ torí pé nígbà tó o fẹ́ ọkọ ẹni yẹn ìwọ ló fẹ́ ẹ inú rẹ sì dùn sí then pé ṣe náà fẹ́ fún ọ ìyẹn ò ní kí ọ̀nà yín kó má gùn ìyẹn ò sọ wípé kí ọ̀nà yín padà dàrú máa gbọ́rọ̀ mi gbọ́rọ̀ yìí ní àkókò yìí bí nǹkan ti rí ṣé nǹkan gún ni tàbí nǹkan ò gún o ò nílò láti sọ pé wá èmi o ò sí ọkọ fẹ́ ọkọ tó yẹ kó o fẹ́ náà ló fẹ́ torí pé wọ́n fi dọdẹ ǹjẹ́ mọ̀ wípé ìyẹn ò mú kí Mikali kó sọ ìfẹ́ rẹ̀ dànù. Ẹ jẹ́ ká tó wo nǹkan tí First Samuel 19 yẹn sọ ẹ lọ ka láti ẹsẹ̀ ìkọkànlá. Yes.
2: Saulu sì rán oníṣẹ́ sílé Dávidì.
1: Yes.
2: Láti máa sọ.
1: Yes.
2: Àti láti máa pa ní òwúrọ̀.
1: Ní wàyí o Mikali ti wá fẹ́ Dávidì Saulu wá rán oníṣẹ́ wípé ẹ lọ bá mi bá a. Ẹ bá mi lọ bá mi bá ẹ bẹ̀rẹ̀ sí í sọ ilé rẹ̀ nítorí pé mo fẹ́ pa gbogbo èròǹgbà rẹ̀ ni wípé bí ọmọ mi bá ti dé ọ̀dọ̀ rẹ̀ mo máa rí mú mo máa rí pa Yes, e ka yen si waju.
2: Ikani aya dabrisi wi fun pe.
1: O fun pe
2: bi iwo ko ba gba emi re la ni ale yi.
1: Wo aya re wa fun pe wo bi iwo ko ba gba emi re la lale yi. Wo ku ni iwo. Onilo lati gba emi re la nitori pe baba mi wa ona lati pa o. Baba re ni sugbon oko re ti a fi fun. Iwo na to n gboro yi o ti fe oko. Boya wo ko ti se nkan ri e. Boya ti se nkan ri e ni. Boya introduce la sele se sugbon ran ti ko ti fe o ti sun ti o ti so nje fun e ti jojo je npapo e ti jo we papo e ti jo so ngun pa ngun gbogbo papo yes e kawe na alagba
2: no la la o pa o
1: yes
2: mikalisi so fun davidi
1: yes
2: kale lati oju ferese kan
1: wa mikali yen wa so davidi kale wo ori hostel ni won gbe oju ferese lo ti so kale lo ti fi okun so kale si odi keji tori pe awon eniyan ti yi ile yen ka tori pe awon eniyan ti duro wipe a ma wo bi ti o ma ba yaraja e ka we yen alagba
2: o si lo
1: o sa
2: o si fi ara re pamo kan si mu ere o si te sori akete o si fi timutimu onirun ewura sibe fun irori re
1: me ka ni wa mu ere o wa gbe si ori ibusun o gbe ere yen si ori ibusun o wa fi kini irun ewure onirun ewure o gbe nigba ti won wo won si wa ri bi pe eniyan wa nbe yes kilo sele
2: o si fi aso bo
1: o fa aso bo
2: nigba ti solu sin ran onise lati
1: nigba ti solu ran onijede
2: won si wi fun pe
1: o wi mo pe
2: o san
1: wo ara re ko da ewo ife aro ewo bi ife aro yen ti gbona nigba ti baba re ran awon onise wa lati wa gbe oko re o ni ko san kina so fun davidi
2: yes so si tun ran awon onise na
1: so lu ran onise miran wa
2: o davidi
1: yes
2: o si wi pe
1: o wi pe
2: gbe goke to mi wa
1: egbe ti akete to mi wa won wa pada wa sile mekali won wa pada wa sile davidi nigba ti won de be wo o ni ki egbe o a fe gbe ti akese bi ara oda eni ta fe patele to nfe po para o ni egbe oba ni ka lo gbe wa e ka wi yen dada lagba
2: ye si awon onise na de
1: nigba ti won de
2: sawo
1: ere
2: ni o wa lori akete
1: o won de bi to su si ere lo wa nbe won lo mu iyin to kabiyesi olote ti o fe pa o ki kuku se oko omo re tori pe o fi de ode tele na ni won wa wi fun pe wo ere lo wa nbe o wa to fun omo re pe e se ti iwo fi tan mi be ki lo de ti o fi tan mi iwo to n gboro yi boya se na fe o fun oko boya ore re lo introduce e si boya baba re lo fe ni funra boya baba ti e boya alufa ijo re lo ti introduce yin sira iyan oni ki ibe ko ma san sugbon nkan ti mo fe ko mo ni wipe ife re isaju ife re bo ti ye ko se e ba wo nkan ti iwe efesu ori karun ese kejilologun so nbe yes kilo so nbe
2: eyin aya e ma teriba fun awon oko yin
1: gege bi fun oluwa tori na iwo to n gboro yi kilo de to teriba nkan akoko to nilo nigba to ba debe you need to submit to that man then to ba fe submit fun to ba fe teriba fun oko ki se pe o teriba fun o korira iya re ki se pe o teriba fun o korira egbon re ki se pe o teriba fun o korira aburo re ki se pe o teriba fun o korira awon idile o ti teriba fun iyan o ki se iteriba patapata that one is not a total submission yes o nilo lati teriba fun ko teriba fun o

kò dédé àkòyé. Ṣé la fi àlẹ́ wá ṣe láyọ̀ láyọ̀ mo dé báyìí. Mo lè wà tí ẹ ti fẹ́ máa gbọ́ alẹ́ nìyẹn. Èyí tí àgbà ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù.

lò fún. Yẹ ni Alhaji àgbà bàbá aláàánú. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ. Wọ́n ní kí n sálùbáríkà bàbá rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́, ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélókin ẹ lẹ́m̀bẹ̀ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo ń tẹ bá rédè mú ń bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà, ẹni tí ó sì gbé ni Alhaji àgbà bàbá aláàánú 08063 970829. Ṣẹ̀ràn tí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ra lẹ̀ sí Cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́rì kan tó wà ní Cemetery yìí, ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ni wọ́n bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́, àwọn igán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà bí ọdún mẹ́wàá, ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí Cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge roko wúgbá wú àwo wúkòkò bàbá aṣáṣun. Ni wọ́n bá fi téèpù wọn fún 60x1 kan, wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ Cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n, wọ́n pọ́nrọ́, wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni wọ́n bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan, ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta, ọjà gráfò, kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fòkúta, ó tẹ gbogbo ẹ̀bọ́nú àwọn sàárè òun. Ní wọ́n kúkú, ní wọ́n ṣe kíni, ní wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀rọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀, wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà ẹnu rẹ̀. Ńgbọ̀n bá ti kọ́kọ́rọ̀ bọ̀, omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

0: Wọ́n ṣèlú lọ fún ìtàbí ìpẹ́ ìyọnu agbàlú kọjá bẹ́ẹ̀. Táwọn kan bá di aláàjì àgbà. Yóò tún torí àdìtú ń tíyọ̀. Ọjà rẹ ò ta ni. Mo fẹ́ gbọ́mọjọ́ oyún ìjọ àṣírí bíbọ̀. Àtúndì aṣínà. Ó já lọ́dọ̀ ẹni tí àlàfiran. Ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà. Lọ́jọjọ́ Wednesday, Thursday àti Friday nílùú Àkúrẹ́. Ńlá fẹ́jọ sọ fọlọ́kadà pé ilé bàbá aláàánú. Ìdí mango lókè ọgbà ló ń lọ. Saturday and Sunday ẹ lè rí bàbá aláàánú. Nina God Plaza opposite Àlàáfíà Hotel. Ìlú Àwọ̀jọ Monday and Tuesday ẹ rí bàbá aláàánú. Ní Bakusa Street opposite ilé ìyá Bakusa. Ìlú Ọ̀rẹ́. Telephone 006-397-0829.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: I'm in love, oh. I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious. So much love.
6: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
7: Wobowobo àṣẹ.
8: Ọdúnjọ akalamago kò ní pọ́dúnjẹ láìsọ̀rọ̀ èyí la fi sọ fún gbogbo àwọn olùgbé ìlú Ọ̀ka kókó ìpínlẹ̀ Ondo pé ọdún àṣẹ ní ọ̀sán àgbà Ọ̀ka kókó yóò bẹ̀rẹ̀.
9: Lọ́jọ́bọ̀ ọjọ́ kọkànléní ogún oṣù karùn-ún ọdún 2026.
8: Dèdè aago mọ́kànlá sí méje ọ̀sán gbèrè ẹnì kankan kò gbọdọ̀ jáde láàkò tí egungun àṣẹ bá ti bẹ̀ ń ta o. Bákan náà la fi sọ fún àwọn èèyàn wípé àwọn tó fi ọdún yìí kò fàyè gbà ni àwọn bíi àjèjìgodogbo àti àdúgbò Èrùkù wípé kọ́ mọ̀ sí yọjú ọdún yìí o. Ọjọ́ kejìléní ogún
9: oṣù karùn-ún ọdún 2026.
8: Egungun àṣẹ máa lalẹ̀ kasagba sí ọjà níbi tí àwọn èèyàn ti máa wọlé máa rà bà. Àdúgbò Ìgbẹ̀dẹ àti Ọ̀kẹjà tí wọ́n ti gbọ́dún bọ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n lẹ́tọ̀ láti ṣe kòkárí àti alábòjútó ọdún yìí. Kíkú ilé ògbọ̀kú sọ fún toko. Àwọn olùkéde ni Bàlógun Joseph, Àlámọ̀, Aláwòrò, Philip, Jonathan, Ẹ̀bọ̀, Ẹ̀yẹ́dùn.

0: Láti ọjọ́ Thursday, ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún, 21st May 2026, títí di ọjọ́ Saturday, ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún yìí bákan náà, 23rd May 2026, ọjọ́ mẹ́ta péré ni ètò náà yóò fi wáyé. Èyíkéyìí nínú àwọn ìṣòro yòówù tí ń bá ń dà ọ́ lámú, tí ń da ojú rẹ lámú, ojú tí kò lè kàwé tàbí tó rí kùrukùru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa bọ̀ láti wá jẹ àǹfààní ètò náà láti aago 7 òwúrọ̀ 7 AM di aago 4 ìrọ̀lẹ́ 4 PM lójoojúmọ́ fún àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Àwọ̀ ojú eyeglasses ó wà lóríṣiríṣi fún títà. Venue St Andrew Cathedral, Imola Owo, nínú Boys Brigade House. Owó káàdì nìkan ni olùkópa yóò san o, tí owó káàdì náà sì jẹ́ ₦3,000, ₦3,000. Ẹ pè wá sórí fóònù nọmbà yìí fún ìbéèrè 0912-824-6138. Ọlọ́run kò ní gba ìmọ́lẹ̀ gbogbo wa o.
1: Kìsàdé, jẹnẹrétọ̀ tuntun kọ́ mò ń wò nílé rẹ̀ yìí. Washing machine tuntun àti ẹ̀rọ amúnáwá sólà. Kìsàdé, ó dẹ̀ ní kò sówó tá a máa fi parí iṣẹ́ yìí. Má tàn mí.
2: Ẹ̀tàn kẹ̀, gbogbo electronics tuntun tó ń wò nílé mi lásìkò yìí, Retida Property Enterprise ló ṣe. Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi, lórí ara ọ̀tọ̀, ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbé dé. Buy now and pay later. Wọ́ ó ti nà lọ́wọ́lọ́wọ́ báyìí o ní Retida Property Enterprise. Ìdá 40% ìpèrè ló máa san lórí èyíkéyìí electronics, TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% ìpèrè ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù. Ọ́fíìsì wọ́n kalẹ̀ sí No. 39 Odokoyi Street, Mimo Mission Trading Store, Àkúrẹ́. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08061931283. Retida lónìí, máa sanwó díẹ̀ díẹ̀ kò sí nira.
3: Ìpè ìpè mi, àṣẹ ti jáde.
4: Bíere, ìjọ Fruit of Faith Ministry pé 22 years. Bẹ́ẹ̀ni ìpè bàbá mi Prophet Jimo John Oyedotun Ranjẹ́bì pé 33 years. Ipò òkú kankan, ogun ẹni mímọ́, ogun ẹni mímọ́ ò borí wọn. Ẹ jẹ́ ká jọ lọ ṣàjọyọ̀. Èmi láàní yọ̀ sí gbogbo èèyàn là ń pè síbi ayẹyẹ ńlá oníbejì ọdún 22. Tọ́lọ́run ti gbé ìjọ Fruit of Faith Ministry kalẹ̀ àtọdún 23 tí Ọlọ́run àwọn wòlíì ti pe wòlíì Jimo John Oyedotun Ranjẹ́bì oríran tí ò ṣe bàìbàì gbọ́hùn Ọlọ́run ketekete. Sunday yìí 24th May 2026 lórí òkè Wonderland Mountain Danjuma area Aratusi layout Àkúrẹ́ aago 8 àárọ̀. Wo gbogbo ẹni tí ìpè Fruit of Faith Ministry àti ti wòlíì Oyedotun bá ti ṣe lóore rí, ẹ̀jẹ̀ á pàdé lórí òkè. Ńbẹ̀ lọ́jọ́ Sunday yìí laago 8 àárọ̀, ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọ̀pọ̀ olórin ẹ̀mí pẹ̀lú FFMS choir ó ṣe iṣẹ́ ìránṣẹ́ ńbẹ̀ pẹ̀lú bàbá alájọ̀dún Prophet Jimo John Oyedotun Ranjẹ́bì. Ó wà ń kalẹ̀ Jesus Wonder. Wonder Jesus.
5: Kòkòrò jẹ́ agbádùn obì tó gbó. Ilé ń ilé èèyàn.
6: Ojú máa ń rò ní o. Ojú máa ń rò ní o.
5: Dídùn nídùn ni ìrántí olódodo. Òní May 20 ọdún tá a wà yìí ló pọ́dúkan gẹ́gẹ́rẹ́gẹ́ tí kò ṣe bẹ́ẹ̀. Ó wọlé tó mú màmá wa abíyamọ tòótọ́ màmá dáadáa olùfẹ́ ohun rere late Dickness Ayọ̀dẹ́lẹ̀ Grace tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá gbare. Màmá ìgbé ayé tó dáa lẹgbẹ́ ìgbà tẹ wà lókè pẹ́. Èyí ni gbogbo àwọn ọmọ yín ẹbí ará ọ̀rẹ́ àti gbogbo ẹgbẹ́ alájẹṣẹ́kù Bare Ofe Group lábẹ́ àkóso Àkúrẹ́ Oyemeku Ifeoluwa Cooperative Multipurpose Union tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Liberty Hospital Olúwàtúyì Àkúrẹ́ ń sọ wípé àmì ìsinyìí gbogbo iṣẹ́ ribiribi tẹ ṣe ń gbà tẹ wà lókè pẹ́ nínú Bare Ofe Group la mọ. Ó tún dọjọ́ míì ọjọ́ àjíǹde níbi tá ò ti pàdé nígbà tí ìpínyà ò ní símọ́. Màmá late Dickness Ayọ̀dẹ́lẹ̀ Grace tí gbogbo àgbáyé mọ̀ sí ìyá gbare ẹ máa sinmi lọ́kàn yẹn olùbalà o. Bare Ofe Group ló sọ wípé ó pọ́dún kan lónìí o tí ìyá gbare lọ sinmi lọ́kàn yẹn olùbalà.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó, onítòmátì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Iná gorí ilé fẹ́ dútoto, ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Wọ́n tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
4: Mo kíyìn o gbogbo ẹ̀yìn àgbẹ̀ lábúlé yìí. Mo kíyìn o gbogbo ẹ̀yìn àgbẹ̀ nílẹ̀ yìí pátápátá. Ní pàtàkì gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó. Ẹ káàbọ̀ sórí ètò ìkórèdé. Ìkórèdé ni ètò pàtàkì tá a ti máa ń yànnàná gbogbo àwọn nǹkan tó lè jẹ́ kí àgbẹ̀ kó kérè oko ẹ̀ lákòdélé. Lórí ètò ìkórè lẹ́ni, a jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tó bá ti di wípé òjò ń kásẹ̀ ńlẹ̀ ni èèyàn máa ń lo àwọn oògùn kan tó jẹ́ oògùn kòkòrò tó máa ń pa gbogbo àwọn kòkòrò. Eléyìí tó lè da oko láàmú, oògùn tó lè da àwọn kòkòrò náà láàmú. Ìyẹn àwọn kòkòrò tó máa ń ṣe àkóbá fún igi kòkó, fún èso kòkó, fún àwọn fúláwà kòkó. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n já yẹn sí wípé ṣé ẹ rí àwọn kòkòrò wọ̀nyí? Ó ní àwọn kan tó jẹ́ wípé wọ́n máa ń ṣe àǹfààní fún fúláwà, ìyẹn òdòdó kòkó. Ṣé ẹ mọ̀ wípé àwọn òdòdó kòkó yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sẹ́yìn, nǹkan tí ò ní jẹ́ kó rẹ̀ dànù, nǹkan tó ṣe pé tí kòkó bá ti ń gbé fúláwà jáde tí ò ní jẹ́ kó rẹ̀ dànù, àwọn kòkòrò kan ní òkín ló máa ń ṣe àkóbá irú ẹ̀ tí kòkòrò ṣe máa ń rẹ fúláwà dànù. Ṣé ẹ wá rí irú àwọn kòkòrò wọ̀nyí? Òun náà máa ń lo pa kòkòrò fún. Àwọn oògùn wọ̀nyẹn ni wọ́n ń pè ní fárífárí. Ìkan wá ń bẹ pàtàkì tí ilé-iṣẹ́ Choice Agrochemical Limited eléyìí tí wọ́n ṣe, òun ni wọ́n ń pè ní Drive. Èyí tí wọ́n ń pè ní Drive yìí oògùn kòkòrò ni. Kété tí òjò bá ti ń dá lọ, tójò ti ń ro wa wọ́ọ́rọ́, ìgbà yẹn náà máa ń lò. Ṣùgbọ́n tí òjò bá ti wá rin ilẹ̀ dáadáa, àsìkò yẹn ni wọ́n máa ń lo kòrìkòrì fún kòkó. Oògùn tí wọ́n ń pè ní kòrìkòrì yìí, òun ni oògùn ìkórè. Oògùn tó ń pè ní kòrìkòrì yìí, òun ni oògùn ìkórè. Ṣé ẹ mọ̀ wípé bá a ṣe sọ sẹ́yìn tẹ́lẹ̀, àwọn oògùn kan wà tó jẹ́ wípé wọ́n ti ń lò tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn tó ń ṣe oògùn wọ̀nyí tí wọ́n rí pé àwọn nǹkan tán fi ń ṣe, ó ní àwọn ìjàm̀bá kan nínú tó lè ṣe ènìyàn ní jàm̀bá lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ kòkó eléyìí tí wọ́n gbé jáde láti inú ẹ̀. Ó ní wọ́n fi lo mọ́ ni wọ́n sì wá ṣe àwárí oògùn kan pàtàkì tẹ́ ẹ lè rí ní gbogbo ibi tí wọ́n ti ń tajà, tẹ́ ẹ lè rí ní gbogbo ibi tí wọ́n ti ń ta gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò lóko tó jẹ́ ojúlówó. Ó náà ni ìkórè eléyìí tí Choice Agrochemical Limited tí wọ́n ṣe. Ẹ má gbé síra wọn o. Oògùn Drive òun ni fárífárí eléyìí tí wọ́n ń lò fún kòkó nígbà tí òjò bá ṣẹ̀ṣẹ̀ ń dé. Oògùn kòrìkòrì òun ni ìkórè eléyìí tá à ń sọ nípa ẹ̀. Ó yá nílé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn nọ́mbà tí ẹ lè pè ní wọ̀nyí: 0802-300-8736 tàbí 0803-929-8023. Ìkórè láti ilé-iṣẹ́ Choice Agrochemical Limited.
5: Ìrọ̀rùn ńlá dé fun gbogbo eyin agbe oni koko oni tomato ati ata agbe oni kokumba akainde gbegba ogun korikori ikore on lewa o ba won o gba towo won se ti lo ogun ikore ri eyin te ti lo ri egba e lo lo wo ke pada wa royin ina gori ile fedu toto oko korikori de ise bi merin lo ma se fun koko ki ja ki koko pala ki ja ki koko ri a ma je kon menu koko tobi ko yo ma daada ko tun lorin gbogbo rogi ati carpet ara koko lo ma si danu danu gbogbo ere oko to wa ninu oko koko ta ba nlo ikore si ni o ma je lara afani ara ogun ikore e lo lo ogun ikore loni ke jaro mi e le ri ogun ikore ra ni gbogbo bi ta tin ta ojulowo ogun korikori aki to kere ma dinu obe ikore lagba le ise choice agrochemical limited awon ni won se ikore
3: Pentecost Alive, wala ye Pentecost 2026. Eyin yo da agbara nigba ti emi mimo ba ba leyin.
6: Aye mi yo do. Emi mimo fa agbara re.
3: Ijo Anglican ti orilede Nigeria e ko akoko.
7: Abe dare Olorun leto wa Bishop wa ni owo JOB Ibadan JP.
3: Bishop wa ni Ijo Anglican ile akoko.
7: Ati loruko gbe alfa ni anpo gbe eyan sibi isoji wala ye Pentecost
3: 2026. Sunday 24th of May 2026.
7: Pelu akori ti o wi pe
3: ile
7: Pentecost. Pentecost experience.
3: Ise awon apostle orikeji ese kini wa ike.
7: Monday 18th May 2026 ni wakati orin ati adura opo ni gbogbo ijo
3: wa. Tuesday 19th May ni adura yo waye ni awon oriko ti ati ya soto.
7: Adura ile adura yi ni.
3: Iwo awon ibi giga alagbara eniyan
7: dule. Wednesday 20th to Friday 22nd May 2026.
3: Pere la gomare ro leni isoji olojo mẹta yóò wáyé ní gbogbo ìjọ anglican ilẹ̀ àkókò.
7: Saturday 23rd May 2026.
3: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
7: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
3: Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìrẹsì Ọlọ́run alaye.
7: Ìjọba ìbú Dr. O.O. Falana.
3: Sunday 21st May 2026.
7: Exchange of pulpits in diocese of Akoko.
3: Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀.
7: The Reverend Jacob Obi Ibadan JP.
3: Bishop of Akoko.
7: Olùkéde ni Venerable J.A. Adéyẹmọ olórúkọ ìgbìmọ̀ ìsọjú Pentecost Alive 2026.
8: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
9: Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ó máa tẹ ẹrí ẹni gbòòrò lẹnu ọjọ mẹta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ni bí fi abẹ.
4: Ọ̀gá ṣe mi o, this roof wey I buy don dey leak again o. Customer don dey call me, they don dey complain.
5: My friend, I don tell you before, na from Homeport I dey buy my roof o.
4: You mean am?
5: Yes o, Homeport extra strong, extra thick aloe zinc and galvanized roofing sheet. The one wey no go rust, e no go fade, e no go bend under sun or rain. And I dey hold am down with Homeport Premium Galvanized Roofing Nails. Everything they hold, gidigba. If rain fall or wind blow like this, nothing they leak, bend, or remove. All my customers just they happy.
4: Ha! Oga Semiu, myself, I dey go buy Homeport now.
6: Hey, no be all roofing sheet or nails, they the same. Oh. That's now why Homeport Roofing Materials, they make it strong and make it last. Extra thick aloe zinc or galvanized sheet. We know they bend, we know they leak or rust easily. High strength, anti-rust nail with the hot sheet strong for one place. The roof where they last year after year, rain after rain, without any problems. Make you no settle for less, oh. Build with Homeport and enjoy peace of mind. Make you buy your Homeport building materials today. Call us on 0805-555-3779.

túnde tó ń kún hùnù hùnù. Zero mínú ṣó ti gbọ́ ni. Bẹ́ẹ̀ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run mú ọmọ ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn

0: tọ́ lásàálẹ̀ yìí bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìbáyìí bàbá prophet mike olùadégòkè bàbá ọlọ́wọ́ àbámọ̀ ti wàánú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ohun tá a sì kọ́kọ́ ṣe náà ni wípé a forí kórè àdúà látẹnu bàbá ẹ gbàdúà fún wa.
1: Ọlọ́run ayérayé agbé orúkọ rẹ̀ gààyè ológo bí o ti tóbi tó nínú ayé wa olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run á fi yìn fún ọ fún ìpamọ́ àti ààbò fún ìtọ́jú gbogbo ìdílé kọ̀ọ̀kan fún gbígbéró tó gbé wa ró fún àtìlẹ́yìn ọ̀rọ̀ rẹ fún agbára rẹ tó ràn wá lọ́wọ́ fún okun ní gbogbo ìgbà fún ẹ̀mí àdúrà àti agbára àdúrà tó fi fún wa ò fún wa ní etí ìgbọ́ ò fún wa ní àyà ìgbàsẹ́ nígbà tí à ń gbọ́ ọ̀rọ̀ rẹ ò ṣe ọlọ́run ẹ̀mí mímọ́ olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa ọpẹ́ àti ìyìn náà jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ǹjẹ́ olúwa mo fi gbogbo ọkàn tí yóò gbọ́ ètò yìí lónìí lé ọ lọ́wọ́ lórúkọ Jésù jẹ́ kí wọn ó di alábùkún fún nínú ọ̀rọ̀ Ọlọ́run tí yóò jáde lónìí nínú ọ̀rọ̀ lórí ìdílé tí yóò jáde lónìí nínú ìwàásù tí yóò jáde lónìí Jésù ọmọ Ọlọ́run jẹ́ kí wọn ó di alábùkún fún gbogbo etí tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ọkàn tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí tí ìwọ Ọlọ́run ti pèsè sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí lórúkọ Jésù olúwàbùkún fún wọn kí ilé wa kó wà lálàáfíà kí ìgbéyàwó wa kó wà lálàáfíà kí ìrìn àjò ìgbàgbọ́ wa kó wà lálàáfíà ògo Ọlọ́run kó farahàn láyé wa ẹwà Jésù kó bú jáde níkẹyìn kádé ìjọba Ọlọ́run lórúkọ Jésù olúwa wa.
0: Bàbá lákọ̀ọ́kọ́ ná ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá àwọn èèyàn jẹ́rìí púpọ̀ oṣù karùn-ún ẹ sọ níbẹ̀rẹ̀ oṣù yìí wípé oṣù yìí kún fọ́fọ́ fọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìyanu.
1: Bẹ́ẹ̀ ni òdòdó
0: ó sì ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀
1: ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni torí pé a sọ̀rọ̀ sẹ́ kì í sọ̀rọ̀ dànù àti wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run lèmi ti mú ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ kì í sọ̀rọ̀ èmi ti kára mi ọ̀rọ̀ Ọlọ́run ni so ọ̀rọ̀ Ọlọ́run bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run ó yè ó sì ní agbára ó mú ju idà kí dà olójú méjì lọ kì í ṣe ọ̀rọ̀ tí ó balẹ̀ tí ò ní ṣe torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ń ti ẹnu tèmi jáde ni mo wọ́n ń gbẹnu olúwa sọ̀rọ̀ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀ mírèkù gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn ènìyàn gbọ́dọ̀ rí ọwọ́ ńlá Ọlọ́run nítorí pé bẹ́ẹ̀ ni mo kà á jáde látinú ìwé mímọ́ òdodo a wá ń tẹ̀síwájú lọ́la à ń tẹ̀síwájú lọ́la ṣé mo pé mo ti sọ pé oṣù yìí ó jẹ́ oṣù ọwọ́ rere Ọlọ́run
0: bẹ́ẹ̀ni
1: tí àwọn èèyàn sì ń jẹ́rìí tí wọ́n sì ti ń rí tó sì ti ń parahàn nínú ayé wọn ṣùgbọ́n òdòdó mo fẹ́ rọ gbogbo ènìyàn torí pé mo ní àwọn àkànṣe ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ mọ bá àwọn ènìyàn sọ mi ò fẹ́ mọ pé nínú ìfilọ̀ ìpàdé àdúà mi ò fẹ́ mọ pé nínú ìfilọ̀ ìpàdé àdúà kí àwọn ènìyàn wá ràn mí lọ́wọ́ kí wọ́n mọ bá mi sọ fún àwọn èèyàn pé ìpàdé àdúà wà ní mechanic village láàárọ̀ ọ̀la kẹ́ni tó gbọ́ kó tètè bá ń kéde rẹ̀ fáwọn tí ọba gbọ́ kí a mọ̀ bá a mọ̀ lo àkókò tó pọ̀ nínú kíkéde ìpàdé láàárọ̀ ọ̀la òdodo ìpàdé àdúà ọlọ́wọ́ ńlá máa wáyé láàárọ̀ ọ̀la ní mechanic village opposite second gate army barracks ní Ondo road nílùú Àkùrẹ́ ń bí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe é ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí ìpàdé yẹn dẹ̀ mọ́ ń wáyé aago méje sí aago mọ́kànlá ó ní ìpàdé àdúrà lọ́wọ́ ńlá mọ̀rọ̀ gbogbo etí tó ń gbọ́ mi ní gbogbo ilẹ̀kílẹ̀ ẹ jẹ́ ká jọ pàdé láàárọ̀ ọ̀la ní aago méje sí aago mọ́kànlá òdodo a wà bẹ̀rẹ̀ àkòrí àdúrà tí mo pè ní ọwọ́ olúwa ọwọ́ olúwa
0: ọwọ́ olúwa
1: òdodo ọwọ́ rere olúwa nínú ìwé extra chapter 7 mo fẹ́ mu láti ẹsẹ̀ ìkẹfà òdodo ńlá ó fi ṣiṣẹ́ ìrànṣẹ́ ní ọ̀la ní ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la ẹ̀yin náà pé gbogbo ohun tó olúwa bá ti sọ fún mi ní bá bíbélì mu gbogbo àdúrà tí mo dẹ̀ ń pè mo ń pè wọ́n jáde láti inú bíbélì òwe yorùbá níbẹ̀ yẹn bá ti ń lọ làṣẹ sọ̀kò ẹ̀ ohun olúwa fún oṣù karùn-ún nìyẹn ohun olúwa fún oṣù karùn-ún ìṣẹ̀lẹ̀ tọ́ṣẹlẹ̀ nínú ayé extra tọ́ṣẹlẹ̀ nínú ayé àwọn mestreli ní oṣù karùn-ún òdodo báwa náà bá tún gbé tá a bá gbọ́rọ̀ ọlọ́run tá a bá rìn nílànà rẹ̀ tá a bá tún wá fi gbàdúà ìyanu yẹn tó tún jù bẹ́ẹ̀ lọ yóò ṣẹlẹ̀ láyé wa torí Jésù wípé iṣẹ́ tó ń ṣe àti tó tún jù bẹ́ẹ̀ lọ ó ní ń làwa ó ṣe nígbà tá a bá ti lè tọ́pa ọ̀nà àlàkalẹ̀ àti òfin rẹ̀ ìwé extra orí keje ní ẹsẹ̀ ìkẹfà a wa mu ese ikefa po mu ese ikejo extra yi ni ogoke lati babiloni wa extra nigba wo logoke lati babiloni o nsi wa si jerusalem ni osu karun eyi ni odun keje oba ni osu karun ni esteri lo wa si jerusalem mo pase loruko oluwa iwo na wonu oko re losu yi iwo na wonu ayo losu yi
0: won
1: wonu muse leri losu
0: yi
1: extra ogoke wa si jerusalem ninu osu karun nigba wa de jerusalem ati pe ko to de jerusalem ki lo wa sele nigba ta de ese kesan o wi pe nitori pe lati ojo kini osu kini ni o ti bere si goke lati babiloni wa ati ni ojo kini osu karun di o de jerusalem gege bi owo rere olorun re ti o wa lara re ibi ta ti yo akori adura nu ododo owo rere olorun o lo si extra wo jerusalem owo rere olorun o lo mu extra jade ko ninu igbeko de babiloni se mo pe ile babiloni je ile ti won tin je seli niya owo oluwa gbe won jade nbe o de gbe won wo jerusalem ninu osu karun enikan gbo mi ti o sami owo oluwa yo gbe o de bi serere losu owo oluwa yo gbe o de bi ayo owo oluwa yo gbe o de bi segun owo oluwa yo gba ire fun o owo oluwa yo so da segun owo oluwa yo boko fun o owo oluwa yo saware on to so nla di e owo oluwa o lo gbe won lati babiloni o de gbe won wo jerusalem nigba wo ni ninu osu karun ibi ta ti mu adura lola ni e owo rere olorun owo rere olorun a wa pe si oniruru ona a si fi gbadura to gbona ododo a sa sise lori owo rere olorun to gbe extra lati babiloni to gbe wo jerusalem ninu osu karun owo rere olorun la wa pe si aye wa yo wa ran awa na lowo yo gbe aye wa goke a o si tebi muse ileri ki osu iko to pari
0: aha baba mo fe ya sibi kan o le fe fi die yato si bi ti e wo lo yen baba a soro nipa owo rere olorun baba odikeji e mo tun wa owo olorun ti wuwo sawon ota lara sa na pa adua de be yen na pe ko owo olorun wuwo si awon ota wa eh baba
1: ipa meji ni ipa meji ni baba tin pe owo rere olorun pe ko wa ran wa lowo ta n pe owo rere olorun pe ko gbe wa de bi sere aye wa be la mo pe owo olorun ododo
0: baba
1: owo oluwa to wuwo yen bibeli wipe awon ara has don't do benu akoti eriwo o ni oluwa si fi arun yodi ba won ja ododo owo keji tun wa owo ta le pe owo oluwa pe ko wuwo si ara awon ota wa ara adua ta ma gba lola le bi mimo ti pase eyin so yen a ko gbogbo e papo owo oluwa o fare fa wa owo oluwa o fa iparun fun ota wa owo oluwa o fa iyanu fa wa owo oluwa o ba ota wa ja lati so wa di asegun ati lati so wa di eleri owo oluwa godo ja fun wa leyin na owo oluwa wa godo bukun wa owo oluwa ni yo yonda ire fun gbogbo eniyan fun gbogbo olukopa ni ipade olowo nla la aro la laago meje si ago mokala ni mechanic village loko si second gate army barracks ni ondo road ni ilu akure nbi
0: to baba ti ni a ni pe ninu ifilo pade adua la sugbon e je kemi o so fun gbogbo eyin te lori ofe lati ma gbo wa bayi wipe se ri ipade adua olowo nla tosu karun yi akanse ni o ye ka pe ni special olowo nla program
1: be ni mo so fawon eyan lose to koja mo ni akanse ni ko se n teyan le miss tori pe series by series ni adura yen tele ra won ni o so ra won papo ni n wo wa lo nu iyanu wa
0: oda baba lola gbogbo eyan lo kan o ateni ti n woju olorun fo mo ateni ti n woju olorun fun ise
1: owo rere olorun lo le sawari omo se bi owo rere olorun lo sawari omo fun sera nigba ti se ko sumo owo rere na lo tun da na lo ni si lo ododo owo olorun na ni pese serere fun yan owo olorun ni pese serere fun yan eyan le ni certificate to ga ninu ile ko mo si rise kankan owo olorun ni gba contract to ni lari ni gba fun yan taye eyan fi fun loke owo olorun ni gbe ni
0: baba won ma so won ni awon kan da owo bo irawo enikan abi da owo bo ogo enikan iru owo yi owo okunkun ni egbo owo olorun kini ma se siru awon owo bi eleyi baba
1: ododo
0: baba
1: omo possible be ayo dawo bo irawo eyan kayo joko le oko eyan omo possible be sugbon bi owo olorun ba de ododo owo to lu erodu ti idin fi je owo to lu erodu ti idin si fi je ikini o togo ti o le se owo olorun yo ko lu ru ota be yo geru owo ti a fi bo ogo dana ogo farahan e wa farahan iyanu osele nigbati oluwa ba doju ijako owo okunkun
0: Ah, baba. bá lẹ́ẹ̀kan sí i. Mo fẹ́ káwọn èèyàn ó gbọ́ látẹnu yín. Ẹ bá ń rọ gbogbo èèyàn ká pàdé inú pàdé àdúrà lọ́la.
1: Wọ́n bẹ gbogbo ènìyàn. Òdòdó.
0: Bàbá.
1: Ẹni ó ní sòro.
0: Ẹ o.
1: Ẹni tí ò ní sòro.
0: Ẹni
1: tó ti rí ti ń fẹ́ gbà. Ẹni tí ò tí rí. Ẹni tí nǹkan ń dùn fún. Ẹni tí ń dá fún.
0: Ẹ o.
1: Ẹni tí ń lù ti ń dún. Ẹni tí ń lù ti ò dún. Bẹ jájọ pàdé láàárọ̀ la. Ní Mechanic Village, opposite Second Gate, Army Barracks, Ondo Road, nílùú Àkúrẹ́ ń bí. Òdòdó.
0: Bàbá.
1: Torí pé bí ń bá ń dùn fún yàn.
0: Ẹ o.
1: Béèyàn bá ń lù ti ń bá ń dún. Òwe Yorùbá ní kò sẹ́ni tó dùn mọ́. Àforí ẹni o.
0: Bẹ́ẹ̀ni.
1: Wàá gbàdúrà o. Ọmọ tí ń fowó ránṣẹ́. Òdòdó.
0: Bàbá.
1: Ayé ọmọ ní pamọ́ ọlọ́wọ́.
0: Mi.
1: Yá wá gbàdúrà lọ́la. Ká fi ohun gbogbo sínú àdúrà.
0: Aha.
1: Òwe Yorùbá máa wí pé àwọn lóhun tó dáa. Àdúrà ní fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Wálé tó kù díẹ̀ káàtó ń kọ́. Àdúrà náà ni o. Jájọ pàdé lọ́la. Jájọ pàdé lọ́la. Ago méje sí ago mọ́kànlá. Nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá. Mechanic Village náà ni o. Ojú kò ta ti ń ṣe kò yí padà. Mechanic Village, opposite Second Gate Army Barracks ní Ondo Road nílùú Àkúrẹ́. Kò yí padà o. Ojú kò ti àti ń pàdé nìyẹn. Ago méje àárọ̀, ago mọ́kànlá, a sì ti parí.
0: Tọ́ ọ̀dà ago méje láàárọ̀ kùtùkùtù ni ìpàdé àdúrà ó bẹ̀rẹ̀ títí di ago mọ́kànlá láàárọ̀. Mechanic Village bí àbá ti sọ yẹn. Ọlọ́wọ́ ńlá prayer ground orí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá yẹn náà látún ti pàdé láàárọ̀ ọ̀la láago méje Mechanic Village ní ẹbá tí ń bọ̀ Londo Road nílùú Àkúrẹ́ ẹ máa sọ wípé Mechanic Village lẹ́ ń lọ Second Gate Army Barracks ibẹ̀ gan báyìí ni mọ́tò ti dúró tẹ́ gbàyà sí Mechanic Village kó jìnnà tẹ́ fi kan gbọ̀ngàn àdúrà ọ̀dà bàbá mọ́tò ọ̀fẹ́ ó tún kó àwọn èèyàn láàárọ̀
1: ọ̀la ọ̀fẹ́ ó kó yẹn láàárọ̀ ọ̀la gbogbo ojúkò tí a máa ń gbé àwọn mọ́tò sí ní gbòòrò Àkúrẹ́ gbogbo ẹ̀ náà ni mọ́tò yóò wà
0: tọ̀
1: olúwa ní ń ṣiṣẹ́ kì í ṣe èèyàn mọ́tò ọ̀kọ̀ gbogbo ènìyàn lọ́fẹ̀ lọ́la lágbára ọlọ́run
0: bàbá ṣẹ́ láǹfààní àti rí àwọn èèyàn mọ́ ká
1: bẹ́ẹ̀ ni wọ́n láǹfààní láti dá àwọn èèyàn lóhùn gbogbo ènìyàn tó bá wá lẹ́yìn tá a bá ti sórí ọ̀fẹ́ tán ní láǹfààní láti dá wọn lóhùn lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n kì í ṣe èmi nìkan o èmi àti àwọn ìránṣẹ́ ọlọ́run tí a jọ ń káàkiri náà láwùjọ ṣe kánsẹ́lìn láàjọ dá gbogbo ènìyàn lóhùn nípa orí ọ̀fẹ́ ọlọ́run
0: tọ́ ọ̀dà ẹja ṣe báyẹn ẹja dòdì kejì tá a bá padà dé màá sọ àwọn ojúkò tí a ti láǹfààní láti rí mọ́tò wọ̀ lẹ́yìn ìyẹn a wà lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run fún tòní.
2: Ṣé mi ní kó padà sí ojú tayọ?
3: Ọ̀rọ̀ ìwà kí ló dé tó ń kún hùnùhùnù? Yé ronú náà ṣó ti gbọ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀fẹ̀. Ọlọ́run náà mò ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwà ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àràgbà yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojú kọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn. Aago méje sí mẹ́wàá àárọ̀ ló ń wáyé o. 7-10 AM lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village Second Gate Army Barracks Ondo Road.

kódà kó tó di wípé a lọ gbọ ọrọ ọlọrun ìdánilẹkọọ nípa ti ìdílé tá a gbọ lónìí tọlọrun ó lò láti fi báyé wa pàdé ẹ gbọ àwọn ibi tí a ti láǹfààní láti wọkọ bọọsì láàárọ làárẹ o fún àǹfààní ẹyin tí ó bá jẹ wípé ẹ tí mọ àwọn ojúkò wọnyẹn àwọn ẹyin tẹ bá ń bọ láti ọnà òkè àrò ní ìdánrẹ road abiodun bus stop ìdánrẹ road ní ẹgbẹ́lẹ̀ epo nipco níbi iwájú ilé ìjọsìn wa cac bioland prayer ministry miracle assembly ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní àti wọ bọ́ọ̀sì lọ́la bí a ti máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá ń bọ̀ láti ọ̀nà ọjà ọba wá sí old garage wá sọ́nà cathedral ẹ̀yẹ kan kọjá sí car street junction ní dojúkojú stadium junction ọkọ̀ bọ́ọ̀sì ó wà ń bẹ̀ láàárọ̀ ọ̀la bákan náà ní ọlọ́kọ́ ìyẹn ní futa bus stop tó wà ní ọlọ́kọ́ mọ́tò bọ́ọ̀sì ó tún kó gbogbo èèyàn ń bẹ̀ láàárọ̀ ọ̀la pẹ̀lú ògo ọlọ́run bó ti jẹ́ nìyẹn ọyá ẹ̀já kọjá lọ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ nípa àti ìdílé fún tòní.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọ ọwọ rẹ lẹ ni kódà ṣe ẹkan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́.

0: ẹrú ọlọlà máa
1: ó òkè láyé ní ìwà ó.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Orúkọ mi ni Godwin Franca, à ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí, gbogbo àtọ́kọ̀ mi mú mi wọ bí. Mo wá ń sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bíi pé ṣé ó ti elérò níbí mi nílé lọ. Ṣàkúrò ń bẹ̀ mọ́ lọ.
4: Wà ní sùúrù náà. Àwọn ní irú ìwé irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like?
2: Mi mọ̀ pé ṣé ìyanu tó bẹ́ẹ̀ bí ba lè ro fi pọ̀.
4: Ok, ó rò pé wọ́n rí nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ ni. Ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
2: Mo ṣá wa ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì òṣìṣẹ́ mo máa wá mo ní ẹ jẹ́ kí n lọ bọ tẹ́rù bá ti pòdù èmi máa sá padà o. Wọ́n ṣáà ń yọjú sí mi lẹ́ẹ̀mẹ́wàá pé òògùdọ̀ ọlọ́run òògùdọ̀ ọlọ́run ó dẹ̀ níṣòro kan táàmì àtọkọ mi ti ń là kọjá tó sọ fún mi pé a máa lo oògùn póògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pòdù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣáà dé ìgbà ìjọ
4: yẹn. Ok, ọjọ́
2: kọ̀ọ̀kan
4: 24,000.
2: Mo ṣá wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níjọ yẹn bá ṣe dé ibà yìí tí wòlíì wa wọ́n láwọn ṣe torí òkòdé ni pé wọ́n mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró. Mo wá ní mo ní jẹjẹ ń tra eléwo torí kẹ̀lú wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kí kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tí ì sanwó. So ijọ yẹn báyìí bí wòlíì ṣe ni pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe oògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá ìbọn mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tó náà wojú ọlọ́run wọn ti wà ní 7 years in marriage mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́n mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn fára ẹ kó máa béèrè fáwọn ẹbí ẹ àwọn ẹbí mi mo ti à ń béèrè fún èmi yẹn kọ ní ò tiẹ̀ béèrè fára ẹ bó tiẹ̀ jó bìrì kí n tiẹ̀ mọ̀ kí n ti mọ̀ gbọ́n máa yá bẹ́ẹ̀ kí n ti béèrè méjì mi mọ̀ so ọlọ́run ṣáà wá.
4: Ẹ patẹ́ wọ́n fún Jésù. Ọlọ́run ẹ wo ọmọ yín á dá
5: sí. Amen.
4: Ẹ dẹ̀ máa rí ìyanu.